0: oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ rédíò àwa ara wa ni jọ.
1: Every day from the heart of Akure, this is Glow 99.1 FM.
2: Ilé iṣẹ́ rédíò tó ń gló táyé ń gbọ́. Ṣé ẹ rí bó ṣe ń já lóló tó rinlẹ̀ tó gbàgbóró kankan? Tewé tàgbà ó yá, ẹ jẹ́ ká jọ gló papọ̀. Ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ ń làwọn tẹ̀lé. Níbi ká ṣètò tó mọ́gbọ́n wá, ìròyìn tó jálé jáko lórí Glow FM lẹ́ ti gbọ́.
3: Ìkéde àti ìpolówó ọjà tó lè mọ́jà yín tà ní kíákíá pẹ̀lú eré ìdárayá ló mú kí iléeṣẹ́ Glow FM ó ṣàrà ọ̀tọ̀.
2: Glow 99.1 FM tó ń bẹ níjà pàkúrẹ́, gbogbo aráyé ló ń gbọ́, tẹ̀gàn ló kù.

0: kò lè mọ́lẹ̀ tó ṣùpá. Adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM, Àkúrẹ́ Àgbálẹ́tu.
1: Gbàdúrà AK-47 tètè pa mí lẹ́rìn ayọ̀.
2: Ògo fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà. Ìfẹ́ inú rere sí ènìyàn. Gbogbo ẹni tó tún ń gbùn mi lónìí lórúkọ Jésù ara ò ní nìyín. Lórúkọ Jésù ara ò ní nìyín. Ayé ò ní fi omi ara yín dààmú ni. Ayé ò ní fi ẹ̀jẹ̀ ara yín dààmú ni. Gbogbo ohun tí ọ̀tá ti parí, iṣẹ́ tí ọ̀tá ti parí lórí ọ̀rọ̀ ayé yín, ayérayé yìí dànù lórí. Gbogbo ẹni tó sọ pé tòun ò bá mú yín póun ò ní padà, irú ẹni náà yóò múra rẹ̀. Ọwọ́ Ọlọ́run, ọwọ́ mẹ́ta ló ń bẹ láyé. Alákọ̀ọ́kọ́, Matthew, ọwọ́ ayé. Ọwọ́ ayé ò ní tẹ̀yìn. Ẹni ọwọ́ ayé bá tẹ̀, wọ́n ò gbé dọ́ hospital, wọ́n ò ní rí tí ń ṣe. Wọ́n tẹ̀sẹ̀, yóò máa pariwo inú, yóò máa pariwo orí. Ò ní rí nǹkan kan o, ọwọ́ ayé ni. Ta ló sàmì, ọwọ́ ayé ò ní tẹ̀yìn. Ọwọ́ kejì lọ́wọ́ ogun. Matthew, tí ọwọ́ ogun bá tẹ̀yàn, Bíbélì wí pé nígbà tí ọwọ́ ogun tẹ ọba Moabu, ó ní ó fi àkọ́bí rẹ̀, ó fi dájọ́, ó pa àkọ́bí rẹ̀ sí rúbọ kó bá lè borí ogun. Mami, ọwọ́ ogun ò ní tẹ̀yìn. Wọ́n ní ogun tí ó dàbí iyán, tí ó dàbí ẹ̀kọ́, gbogbo ohun tógun bá bá lówó èèyàn ni máa ń bàjẹ́. Ọwọ́ ogun ò ní tẹ̀yìn. Ẹlẹ́ẹ̀kẹta, ó ní ọwọ́ ọ̀tá. Matthew, ẹni ọwọ́ ọ̀tá bá tẹ̀, ó ní bọ́wọ́ ọ̀tá o. Gbọ́wọ́ ọ̀tá tẹ Samsoni, kí wọ́n kọ́kọ́ gbà lọ́wọ́ ẹ̀, ojú ni a kọ́kọ́ gbà. Ọwọ́ ọ̀tá ò dáa. Wọ́n bi Dávidì léèrè wípé mú kan nínú ogun mẹ́ta yìí, èwo ni ó ṣẹlẹ̀? Dávidì ni ẹjọ́, ẹ má jẹ́ ìṣubú sọ́wọ́ ọ̀tá, ẹ jẹ́ ìṣubú ọwọ́ Ọlọ́run. Torí ọ̀tá ò dáa. Ọ̀tá ó lè so ènìyàn mẹ́sìn, a ní wọ́n máa wọ káàkiri. Ọ̀tá ó lè gé ẹran ara èèyàn kélékèlé, kò sí tọ́ta ò lè ṣe. Tẹ́ ẹ máa sàmí, ọwọ́ ọ̀tá ò ní tẹ̀ ọ́ o. Ìwọ mò ń bá wí, ọwọ́ ọ̀tá ò ní tẹ̀ ọ́. Ọwọ́ ẹlẹ́ẹ̀kẹrin, ìyẹn ló dáa jù, òun lọ́wọ́ Ọlọ́run.

0: ẹni ọwọ́ rẹ̀ bá kàn ọkùnrin ìsun ẹ̀jẹ̀ disappear ẹni ọwọ́ rẹ̀ bá kàn ọkùnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ odò Bethesda ó fọwọ́ kàn aríyá rẹ̀ gbẹ̀tura ẹni ọwọ́ rẹ̀ bá kàn ìyanu ló máa ń já sí ọwọ́ ọlọ́run máa kan ayé yín ẹ̀yin mò ń bá wí ó máa kan ayé yín ọwọ́ ìrànlọ́wọ́ ó máa kàn ọ́ ọwọ́ ìgbédìde ó máa kàn ọ́ gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ Monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè no more war ní ìlú apátẹrẹ àwọn wo la ń pè ní soldier of Christ number one gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà number one àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè number two gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday orí òkè no more war nílùú apátẹrẹ gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti ìwó road tẹ́ ẹ bá ti dé ìwó road ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji ẹ wá sọ̀kalẹ̀ ní apátẹrẹ orí òkè no more war ní Lagelu ẹ bá ti sọ̀kalẹ̀ ní apátẹrẹ ẹ ti dórí òkè ẹ kàn bèrè bàbá Eke 47 gbogbo ayé ló ti mọ bẹ àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí aago méjìlá ó máa ń ní agbára lórúkọ Jésù yóò dára fún ọ ohun tó ń là kọjá yẹn ó borí ẹ ó láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony Jésù olúwa wa inú ọwọ́ Ọlọ́run ó bíbélì wípé ní ọwọ́ ọ̀tún rẹ̀ lẹ̀mí gígùn wà ọwọ́ òsì rẹ̀ ó ní ọrọ̀ àti ọlá ó ní bẹ́kún bá pẹ́ dayẹ kan ayọ̀ ń ṣe kí ni ó ń bọ̀ lówùúrọ̀ ní ọwọ́ ọ̀tún Matthew, ní ọwọ́ ọ̀tún rẹ̀ ó ní ẹ̀mí gígùn wà àti ní ọwọ́ òsì rẹ̀ ọ̀rọ̀ àti ọlá.
1: Ọjọ́ gígùn
0: bẹ ní ọwọ́ ọ̀tún rẹ̀ àti lọ́wọ́ òsì rẹ̀ ọ̀rọ̀ àti ọlá. Òwe 3:17 ń ló sọ bẹ́ẹ̀ ìyẹn ní pọ́wọ́ tiẹ̀ ló dájú ọwọ́ Ọlọ́run máa kàn yín o bẹ́ẹ̀ ló máa rí gbogbo ẹni tó ń sàmì ọ̀run á sí fún yín o ọ̀run anú á sí fún yín gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi Ọlọ́run bẹ̀ yín ẹgbẹ́ ìgòròrò kan ẹ pàdé mi lórí Facebook mo máa wà lórí Facebook ní agogo 3:00 lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agogo 3:00 lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ òru agogo 3:00 sí agogo 5:00 ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí TikTok ẹ máa pàdé mi lórí TikTok lórí YouTube àti lórí Instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹ jọ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí ń bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dímọ́ tàbí ẹni tí ń wa ire kan ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìtì ara rẹ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín. bó o làwọn ìpàdé wa ṣe ń lọ Matthew lágbára ọlọ́run ní Sunday lọ́la gbogbo branches wa òun nìpàdé ń lọ ẹ̀yin tẹ́ ẹ wà nìbàdàn èmi ó wà pẹ̀lú yín ní challenge nìbàdàn láàárọ̀ ọ̀la mo ti sọ fún yín àwẹ̀ ti bẹ̀rẹ̀ láti August 1 àwẹ̀ 150 days ẹ̀ẹ̀kan lọ́dún ni má jẹ̀mú ni ó dẹ̀ gbọ́dọ̀ gbádá aago 3 mí-ín ní ọgbádá aago 6 Matthew àwọn tí àwọn fẹ́ gbàwẹ̀ tó lòun lè jẹun ó lè jẹun tó mi Matthew èmi tí mo ṣe competition oúnjẹ fún Ọ̀yọ́ state tí mo dẹ̀ gba kò kíní ní àjọdá Newton lọ́dún yẹn lọ́hùn ní 1991 wọ́n kó wa lọ sájọdá pé ká wá jẹun ṣé bẹ́ẹ̀mi náà mo wá da láwẹ̀ yìí àbí bẹ́ẹ̀ kọ́ ìfún yẹn ti kákó Matthew lọ́jọ́ yẹn mo jẹ ẹ̀kọ́ mọ́kànlá Ìbàdàn South West ọmọ kan náà wà tó wà láti Ìbàdàn South East àwọn náà ń jẹ̀jẹ̀kújẹ Matthew èmi jẹ mọ́kànlá oúnjẹ mẹ́sàn-án lọ́jọ́ yẹn lọ́hùn àdẹ̀gbà pò kíní wálé tó ń gbọ́rọ̀ mi wọ́n ṣe máa lè jẹun bẹ́ẹ̀ máa ń ṣe tóóró ń bá lógo ìwọ̀n bá ní ọ̀jẹ̀ mọ́ Matthew wo bá àwẹ̀ yẹn ṣe rọrùn number one 150 days ńlá ńlọ number two o láǹfààní àti mumi tá aago méjìlá bá ti kọjá number three aago 3 o máa bírèkì tuntun wa ni then tó bá di ní ọ̀gànjọ́ o èmi àti ọ́ pàdé ní 3 3:30 loru o ma jo yin adua oru awon angeli la go meta bo lo gbejo o tan oro de ma dayo awon ebi adua re o ko si waju brother adua ni ngba agbara ko ta lo sami oro e dayo la Matthew elekeji gbogbo eyan ti n gbo me ni ojo Monday iyan ma lagbara ori oke no mo wo ibe lati n se yen mo be ri daddy won je naye ri daddy iwo awon 50 ti an ba kokko dori oke mo ma ri won adota to ba kokko de iwo sagba number wa ri me so ni ori oke no mo wo an pe ni soldier of Christ awon iko olodumare ani program yen atawon omo Olorun ti an ti gbona ti an faith fi Olorun atawon ti an gba fun Christ iwo na ma bo lojo Monday ago meje sa ago mejila to ba ti dori oke no mo wo o ri me lagbara emi epo lori oke lojo Monday wa fi tin ba ku Nigeria lo ṣugbọn tin ba wa Nigeria njo Monday o lagbara Olorun iwaju Olorun lo ba mi ta jo ma gbadura aaro ni o loruko Jesu yo dara fun oni yo dara fun yo dara fun eka wa to wa ni jebu ode ojo Friday oni program ti won atijo Sunday ago meje aro si agogo mewa bo ba gbogbo awon ko olodumare won ti ma n duro de yin be bo de ma so fun yin bo ba debi kan to ti je ori ile no mo wo iwo sagbe owo lele ma je mo to nsise lori ikele bolulade o ya wa asise nu aye mi iwo no leri o leri loruko Jesu yo dara fun eyin fe wa ni Eko lagbara Olorun ni egbeda every first Friday ni mo ma n wa sibe yin first Friday ni egbeda se ba ti de won ma n pe be ni water bus stop ni bi Tinubu market yen water bus stop lati Alagutan water bus stop yen ibe e ti ri signboard wa egbe titi yen na ni egbe express yen na ni e ti ba wa nbe ojo Friday service lo nbe ojo Sunday service lo nbe so every first Friday emi ma n wa sibe lati wa da ororo le lori ago meje sa ago mewa se wa reyin te wa ni Korodu nibi mo ti ku iyen ma lagbara Ikorodu every first Friday yen oru ni yen se ri first Friday late mo opo 2000 o ni ma tun fun lo nje awon omo lewe 2000 ma tun fun abi mo se se lotu to koja be ni mo tun se fun lagbara Olorun ipa o ni pin mi Olorun to ran mi lowo yo tun ran mi lowo si gbogbo en ba wa be yo lanfani sororo kokan ati awon opo tan ba wa loruko Jesu yo dara fun abi eni to so pe won o mo be to ba ti de Korodu wo ma to tun lo si elepe so kale ni gbagba bus stop cross so de keji so fọlọ kada po lo si AK-47 o ti de beniyan lagbara Olorun yo dara fun yin eyin te wa ni Sango e ma lo si Alimatu Bakare Street ni Olorun dun sin church wa to wa nbe ibe mo ti dide ibe let quarter wa wa ibe mo ti dide e lo ya na adua nbe laaro ojo Friday ataaro ojo Sunday loruko Jesu yo dara fun o yo dara fun o o sami yo dara fun Sunday le je kemi ati ejo pade challenge ni Ibadan oba ti de challenge bo ma to n lo si Malete so kale lodo baba no mo wo o ti de be egbe titi ni gbogbo won wa loruko Jesu iri o ma tele o bayanu o so nkan kan bo lana agbara lati koja ibi to le mo so tele o ma bali aye re bi eberu meta ma ba wonu ina tan de jade ohun to nla koja o ma bori re bi David ba pade Goliath to de bori ohun to nla koja o ma bori e oro e dayo be lo ma ri Jesu Oluwa wa
1: no more war. Jesus is coming.

0: You know that health is wealth, and ital is vital. They're not just some rhyming words, it's something that's just got to be heard. Who is responsible for your health? Look in the mirror, it's your very own self. You can't rely on nobody else. Health is wealth, ital is vital.
1: Check your systems are offline.
2: Broadcasting every day from the heart of Akure, this is Glow 99.1 FM.
3: Fàbá wọlé tọ ni fàfà là ń jìfà ìkànnì Glow 99.1 FM tún kórè dàálẹ̀ ẹ̀yùn nílé iṣẹ́ olókoòwò oníṣẹ́ ọwọ́ ẹlẹgbẹjẹgbẹ àtọlọ́dọ ni pátá kí lẹ̀ ń tà níbo lẹwà tẹ́tí ń tà ilé ọdún tún ti wọlé ẹ jẹ́ ká bá yín fọrẹrẹ ọjà yín lórí ètò ojú ọjà níkànnì Glow 99.1 FM ìjàpọ̀ estate Àkúrẹ́ tó jálé jákorí lẹ̀ dòdò wá sọ nípa ọjà tó ń tà ibi tẹ́ wà tẹ́tí ń tà lórí ètò ojú ọjà lówó dákọ̀ mu gbogbo aago 12 àbọ̀ ọ̀sán sí aago kan 12:30 PM to 1 PM ní gbogbo ọjọ́ ajé Monday sọ́jọ́ Eti Friday ẹ ó lu àǹfààní yìí láti sọ nípa ọjà tẹ́ ń tà àtàwọn tẹ́ ní fáwọn oníbàárà yín nílé ọdún kájé wọ̀gbá ní kẹ̀tíkẹ̀tí tẹ́ bá fẹ́ ká wá bá yín níbi tẹ́ wà láti gbóhùn yín sílẹ̀ ẹ pè sórí àwọn nọ́mbà wọ̀nyí 0703-022-3281 tàbí 0703-212-0921 ẹ tún lè pè sórí 0704-375-4793 wọ́n jẹ́ àǹfààní ètò ojú ọjà kájó bùgbà rẹ̀ jẹ́
4: Ìkànnì Glow FM Àkúrẹ́ oríṣiríṣi nínú ẹyọ kan.
3: Ìmọ́tótó borí àrùnmọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí ooru ìwà ìgbín òye ọmọlúàbí bàbá ti jí kàgbálẹ̀ kàgbàtà jíjù ọ̀rá omi tàbí ìpanu sójú pópó ìwà ìbàjẹ́ ní ìwà òbùsínní pẹ̀lú léyìí tí ń kórajọpọ̀ ṣe jàǹbá fún ìlera ọmọnìyàn àìsàn kò dé pàgọ́ tiwa o bójútó àyíká rẹ lónìí kí ìlera rẹ ó lè jí pépé iléeṣẹ́ Glow 99.1 FM Àkúrẹ́ lónìí má gba ìdọ̀tí láàyè láyìíká rẹ.
4: Glow FM 99.1 Àkúrẹ́. Ẹ wẹnu ilẹ̀ kẹ́ ẹ wẹnu ọkọ́ torí yín la ṣe wà.

0: Kulibe, glue, that time, put one FM. Baji.
1: About as if this way.
2: Glow 99.1 FM. Ilé iṣẹ́ rédíò tó ń glo táyé ń gbọ́. Ṣé ẹ rí bó ṣe ń já lóló tó rinlẹ̀ tó gbàgbóró kankan? Tewé tàgbà ó yá, ẹ jẹ́ ká jọ glo papọ̀. Ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ ń làwọn tẹ̀lé. Níbi ká ṣètò tó mọ́gbọ́n wá, ìròyìn tó jálé jáko lórí glo FM lẹ́ ti gbọ́.
3: Ìkéde àti ìpolówó ọjà tó lè mọ́jà yín tà ní kíákíá pẹ̀lú eré ìdárayá ló mú kí iléeṣẹ́ Glo FM ó ṣára ọ̀tọ̀.
2: Glo 99.1 FM tó ń bẹ ní jàpọ̀ àkúrẹ́. Gbogbo aráyé ló ń gbọ́ tẹ̀gàn ló kù.
4: Ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bí ó yẹ ṣe.

0: ìmọ́lẹ̀ tó sùpá. Adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM.
1: Fàbá wọlé tọ́ni fàfà là ń jìfà ìkànnì Glow 99.1 FM tún kórè dàálẹ̀ ẹ̀yún nílé iṣẹ́ olókoòwò oníṣẹ́ ọwọ́ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àtọlọ́dọni pátá kílẹ̀ ń tà níbo lẹwà tẹ́tí ń tà ilé ọdún tún ti wọlé ẹ jẹ́ ká bá yín fọrẹrẹ ọjà yín lórí ètò ojú ọjà níkànnì Glow 99.1 FM ìjàpọ̀ estate Àkúrẹ́ tó jalè jákórí ilẹ̀ dòdò wá sọ nípa ọjà tó ń tà ibi tẹ́ wà tẹ́tí ń tà lórí ètò ojú ọjà lówó dákọ̀ mu gbogbo aago 12 àbọ̀ ọ̀sán sí aago kan 12:30 PM to 1 PM ni gbogbo ọjọ́

0: Alake Akewi. O soro nipa ore lekan.
1: Beni.
0: Mo wa fe bi o lere ki bi awon to wa nle lere bi pe. Nje ore ma ndi ubi. Tori iwo nso pe ka sori. Ore mi kan oni lati omobirin ni. Oni ore kan. Ore yen ku die ka to. Be to mo birin yi ohun lo o ma nlo
1: afun ni nkan
0: ti oko e ba fun afun ni nkan igba to ye oni ki ore mi oni ko wa sile ohun ore a wa ma se gbe nje o mo pe ore to se ore yen lo gba oko e sore dubi abi edubi olorin ni ni ore edubi abi ko dubi ah baba elemure o kare lohun eh sore dubi e tun wa wo o tun wo awon moreni to je pe o sanu eyan o ri pe iya nje eniyan o gba eniyan sise nje mo pe eni to gba sise lo tun wa n se latako e ngba to wa so pe ore dubi abi kan abi kin dubi o mo fa fe bi lo awon eyan e gbo se ore ma n di bi ni abi abi emi ni mi o mo so daada e gbo eyin eyan se ore ma n di bi fe bi awon eyan lori o
1: 08054 1 4 08054 1 4
0: se ore ma n di bi Yusuf se ore ma n di bi abi ko kan di bi ni se ore ma n di bi
1: 08054 1 4
0: e de wa se example awon ore te ti se to dabe ni pe awon eyan won o fi ore ma fe fi mo ni se ore ma
1: hello
0: e ka ro
1: se
0: so se yin ni di radio yin abi ke yi radio yin e si sale
2: se to ana ma lo wa lati wa kore mi tin pe ore ma n di bi o
0: esun radio yin e yi esun ku on di radio yin abi ke
2: ore ma n di bi
0: e se mo ha
2: ore ma n di bi to bi pe ni odun pupo seyin mo se ore ku eniyan kan mo ba wa ise nigba ti mo ri pe iya n je ọkọ ẹ sì ya ń jẹ ó bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn iṣẹ́ gidi ni ìgbà tó débi iṣẹ́ ó bẹ̀rẹ̀ sí ní rojọ́ oríṣiríṣi owó hẹ́ẹ̀tì mi kò tiẹ̀ fẹ́ rí mi kò jẹ́ sẹ́ẹ̀tì ó bà mí jẹ́ fún àwọn èèyàn káàkiri èyí tó tẹ̀ tó wá burú bẹ̀ ni pé ẹ̀jẹ̀ mi ni o ó bà mí jẹ́ oríṣiríṣi kò tiẹ̀ fẹ́ kí n ga lẹ́nu iṣẹ́ yẹn ó lọ kò jẹ́ sẹ́ẹ̀tì ó lọ sínú òkùnkùn gbogbo bí mo ṣe ń gbìyànjú ló bẹ̀rẹ̀ sí ní bá ìgbìyànjú yẹn jẹ́ gbogbo nǹkan tí mo ní pátákà nígbà tó wọnú ayé mi gbogbo ẹ̀ pátákà ló bàjẹ́ tó ore gidi o ore gidi ẹ ṣe ẹ kú ètò
0: orúkọ yín
2: orúkọ mi ni Fúnmiláyọ̀ Ayọ̀délé láti ìlú Àkúrẹ́
0: Fúnmiláyọ̀ Ayọ̀délé láti ìlú
2: Àkúrẹ́ bẹ́ẹ̀ ni láti ìlú Àkúrẹ́
0: wọ́n ní ore gidi ẹ ṣe ìyá yìí ó sọ
3: hello
0: hello sir
3: ẹ dákun
0: orúkọ yín
3: ṣé ìjọ mi láti ìjọka
0: láti yín
3: ìjọka
0: ẹ ṣe
3: lákùrẹ́ ní nípa ọ̀tẹ̀ ẹ̀sọ́ ní bẹ́ẹ̀ dásí ọ̀rọ̀ mi
0: ẹ dásí
3: ore gidi o ẹsẹ a lè tẹ náà de àwọn ọmọ wa wọn burú gan àwọn ọmọ wa ni mọ o tẹsí wọn lórí ìjọba àtijọ́ àmọ́yá àwọn ọ̀rẹ́ ti gba àmọ́yá tí mo tiẹ̀ lórí ẹni mo ṣe wà ẹ̀ ẹ̀sẹ̀ a lè ní ìpín ìlú rere mo gba ọ̀rẹ́ mi pátá ilé tí o padà ti dìjọ fún mi mo ti gba àwọn tí èèyàn tán létí ta pẹ̀lú ìyàwó ẹ̀ mo gbà wọ́n sílé tí mo tún gbé machine mi fún mi fi ṣiṣẹ́ láì gba wọn ni lókò fi lè da ilé fún àtìyàwó ẹ̀jọ́ máa gbé àtẹ́lẹ̀ bí olórí ọkàn bí olórí bíi túmọ̀ ìṣẹ́ ní aṣíwẹ̀ ọ̀dà ẹ̀yà àtúntà ọtún gba machine tuntun ẹ̀rọ ẹ̀rọ ẹni kí ló fi sọ fún mi ó lè mi tún ń lò wọn ẹni òyìnbó kádà àwọn àtìyàwó ọ̀hún
0: ẹ se
3: ola le pe mo gbe ba si foye bo bi se
0: o to ni o ni beti e ma binu o to oga yen ti so oni ore ndubi oni ore ndubi hello hello
1: hello
0: e ka
3: ro
0: e ka ro
3: leza
0: oruko yin
3: Danjimo lo soro lati Ajipo lati Tinubu Street isolo
0: Tinubu Street so
3: to tell se Olorun ku yin lowo
0: Amen sir
3: Olorun fi re so fun yin
0: Amen
3: o gbe se mo gbona Olorun fi ogbon na a tele fun yin
1: Amen
3: e ki dibi o e do e ki dibi ti o lo fun o le ni bi ki se re to se yen ni bi o le ni bi to e to ba sore ko ma soko fe to sore tike to eni to se fun yen le ni bi ki sore yen ni bi lo bi bi e wa e to sore fun ki sore ta ta ka mo to ma re ti be ta ba sore fun o no anu ma so fun wa pada
0: yes
3: sore ti e se fọlọhun ah ibi ti won na ti o le mi o bo ka ma focus pe ta se fun en to no na so fun wa pada ibi o ki ire o ki dibi o e ta sore fun le ni bi o le ni bi fara in se yen lo so di bi
0: thank you
1: ase
0: se tun so tun bo oro oro gidi be won ni ore idi bi
1: eni ton se fun le ni bi
0: won se bi ton se fun yen ohun ni eni bi yoruba yoruba yoruba ku asoye
1: beni
0: yoruba ku asoye hello
1: hello
3: hello gẹ́gẹ́ bí àlàyé tí àdáàdì ṣe ń fún un tòótọ́ àwọn tí a ṣe fún ní ẹni bí tó pé kí ni àwọn èèyàn náà tún máa mú oyè ń sún ìran ṣe ṣùgbọ́n gẹ́gẹ́ àlàyé wọn ọlọ́run èèyàn ṣeré fún kì í ṣe èèyàn torí kí ni ọlọ́run tún àwọn olóòfin fẹ́ dá
1: ọlọ́run
3: àwọn èèyàn wá ìwọ burú gan ayé ẹlòmíì máa wá àtijẹ́ ẹ máa wá ìṣubú ẹ
1: mo
3: dẹ ri pe mo gba ijọba o dẹ ri pe lapa sasọ o dẹ mọ bowo yẹn ṣe n bọ fajọ ni mo dẹ ko mo ko fi gba ṣọọbù ṣe everything ẹ bá mi pé alaye o mo wa ní ìṣòro 3000 kò lè fún mi tó ìtàwọn padà lówó yẹn já èèyàn mo pè 220 tiẹ mo wá sáyé ní ìṣòro mo ní dọkítà mo ní 20000 owó ẹlẹsùn àlọ owó ẹọdẹ nítẹlẹ ẹ ẹ bá mi pé ọrẹ mi wá lọ fi gbé ọmọ
0: o ṣe mo dúpẹ ọrẹ mi
3: ọlọrun ọlọrun yà máa kọ wa mọ ṣe
0: ọlọrun kọ wa mọ ṣe
3: ọrẹ fẹ dá
1: ọrọ
3: àjẹ ẹ ṣe tí wa ní ẹlọ gba everybody
0: o ṣe o ṣe
2: ẹlọ
0: ẹlọ
2: ẹ káàárọ
0: ẹ káàárọ
2: ọpẹ tẹ mo kí ni o
0: orúkọ yín
2: tóyìn ló ń sọ̀rọ̀ láti má ronú.
0: tóyìn láti má ronú ẹ ṣe
2: mọ́. ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé téèyàn bá ń ṣoore ẹ̀jẹ̀ kó máa ṣe lọ. wọ́n máa ń sọ pé èèyàn ṣoore ó lọ́wọ́ kan ìtànú irọ́ ni gbogbo ẹ̀ but owó ò ní ṣaláì máa ń ṣòwe. ṣé rí oore bá ṣe mo ti ṣoore tó jẹ́ pé ọmọ ìyá mi tó jẹ́ pé àmúṣọ fún lọ fowó yìí ṣe nǹkan báyìí lọ fi ṣe. The next thing, when you see the meat, what you have to show in the cosini. So, the issue is that you know, you show it. I'm a galuma, follow with it, my show it, or in your job, but you ask Daniel. You look at this, I get that up. Why, if it's him or one of one of you, who are in
0: a
2: show, I work with me.
0: Sister, me tell me a show. Money, ore, kindy be. Wọ́n ní àwọn èèyàn
1: tá ń ṣe fún àwọn ẹlẹ́ni
0: àti wípé tí a bá ṣoore fún èèyàn dúdú
1: ká má rò ó pé bóyá ẹni dúdú ló máa sán fún wa
0: ó lè jẹ́ èèyàn fífún ló máa sán
1: 08 5 3 1 4 odo
0: ká gba ìpè bíi méjì sí kó tó di pé a ń dágbére lórí ètò yìí kó tó di pé a ń dágbére.
1: hello
0: hello
1: hello
0: hello ejo eje ki e ma ma gbe set fun mo kekere
1: hello
3: hello
0: hello
3: yeah I got
1: it
3: o ko lo nso ro
0: o pe la chapure e se
3: ben ẹ̀dẹ̀kú ètò
4: nkan ti mo te fe so ni pe ore loju eni lo si ma ndi bi loju olorun ore ki ndi bi to ba je pe a ri eniyan gege bi eniyan
0: Oda, oti debete Mr. Tope Latakure bo mo kan tan ten so oti ye wa to ba de se je ki eyan kan ki o pe wa si
1: o ni ore ti a nse loju eniyan lo tin dibi
0: lo tin dibi hello
1: hello
0: hello
4: hello
0: hello sir
4: e ku eto
0: oruko yin
4: oruko mi adesanmi lati akure
0: e se
4: baba to so lekan yen to so pe ore indibi pe awon to nse fogon ni enibi o ti so kan iwe mi bebi ni iwe James James chapter 4 verse 17 o le to ba mori se o ni to ba fresh show ami se to to pe se o le ni gini o le se gan ogun ni se ni ti so tan ta hello
0: an gba yi
4: Fine, when you had to talk only with James chapter 4 verse 17.
0: I shame, mo dupe lo gogo eyin ti e ti da si eto yi eh on ti awa ma so ni pe e ma e je ki a ma se rere
1: be ni
0: e je a ma se rere ki e ba ta ba se rere fun ede a fun omo eniyan ti o ba da be ni pe won fi bi san eyin sa ma e ma continue e ma se lo nitori kini nitori ore ki pe papapa akoko wa ti lo oruko yin okay Oda, nbe. Alake,
1: dagbe. Gbogbo alale, akiyin o, gbogbo eyin te ba wa da si eto yi, te fi da wa nikan, e se gan ni. Mrs. Sumilayo Ayodele lati ilu Akure, bada to pe lati Ijoka, e se gan ni. Danjuma lati Isolo, Toyin lati Maronu. Tope lati Akure e seun o Adesanmi lati Akure e se gan ni te ba wa da si eto lagbara Olorun gbogbo re ta ba nse ko ni dibi fun wa o lagbara Olorun
0: ati gbogbo eyin te gbianju
1: lati pe wa ti o bo si o tun di ose to nbo na niyan ta tun mama pade lori akotun eto yi oruko temi ni Tajudeen Alake Fai that we mo si Alake Akewi omo oni wo lodu oba o tun do se to nbo niyan number mi ni 08104648355 081 04648355 o dabo
0: o e se mo dupe gbogbo eyin ti o je pe ti pe wa mo dupe lowo yin iwo to ba dabe to nwa oko to nwa aya abi iwo to fe polowo ja lori glow fm to nwo wi pe glow to ngbo yi ba o lo se ma polowo ja nbe e pe wa abi ke ma bo ni ijapo ni ilu Akure ke wa se polowo aja e di pe ko si bi ibi gbogbo won ti n gbo wa eko number mi sile e pe mi leyin eto ka je so asoye 08062467767 08062467767 mo dupe lowo gugu eyin ti ti e pe wa e se o Yusuf ope mi pataki alake ose to mo a tun ma pade olorin yen so pe eyin obi wa e se o gugu eyin ti e gbo wa e se o oya e je ki awon olorin yen kan ba wa pe o dabo

0: fm ilé iṣẹ́ rédíò tó ń gbó táyé ń gbọ́ ṣé ẹ rí bó ṣe ń já lóló tó rinlẹ̀ tó gbàgbóró kankan tewé tàgbà ó yá ẹjẹ́ ká jọ gló papọ̀. Ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ ń là wọ́n tẹ̀lé níbi ká ṣètò tó mọ́gbọ́n wá ìròyìn tó jálé jáko lórí gló fm lẹ́ẹ̀tì gbọ́.
1: Ìkéde àti ìpolówó ọjà tó lè mọ́jà yín tà ní kíákíá pẹ̀lú eré ìdárayá ló mú kí iléeṣẹ́ gló fm ó ṣàrà ọ̀tọ̀.
0: Gló 99.1 fm tó ń bẹ níjàpọ̀ àkúrẹ́. Gbogbo aráyé ló ń gbọ́ tẹ̀gàn ló kù.
2: Ìgbà ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó ṣùpá. Adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 fẹ̀ àkúrẹ́ àgbàlẹ́tù.
3: Jesus.
4: Hallelujah.
3: Let us pray. Our God has served. Our mighty God. Thank you for the wonder done. Every Saturday. Thank you for the wonder you have done. We give all to enter another month. Glory be to God. I know this month you give all to enter. We shall help us. We shall be supporting us. All listening every Saturday.

0: Glow 99.1 FM. Refreshing.
1: Oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọ́n yọ. Rédíò àwa ara wa ni jọ.
0: You are listening to Glow 99.
1: Gbangba làṣà ta, torí ẹ̀ la ṣe dúró dédé. Glow 99.1 FM. Ìjà fún àkúrẹ́.
2: Igba ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó sùpá. Adé orí òkè òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM Àkúrẹ́ àgbálẹ̀tù.
3: Àkójọpọ̀ ìròyìn ní tìbútòrò orílẹ̀-èdè wa la mú tọ̀ yí wá.

0: mo kí yín ẹ̀kúrọ̀ lẹ́sìkò iṣẹ́ látàárọ̀ akójọpọ̀ ìròyìn ló ń dé sétí ìgbọ̀nyìn láti ìkànnì glo 99.1 FM ìjàpò estate àkúrẹ́ blessing aruke lorúkọ mi ṣáájú ìròyìn ọ̀hún ẹ̀gbọ́ kókó tó sodo sínú rẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ṣe àlàyé nípa ìjínigbé àwọn agunbánirọ̀ dùnmí fèsì sí ìfilọ́lẹ̀ àlékún owó òṣìṣẹ́ ẹ̀ka ọmọ ológun ìròyìn ilẹ̀ òkèrè ẹgbẹẹgbẹ̀rún àwọn olùfẹ̀hónú ni wọ́n ṣe ìwọ́de lọ sí àárín ìgboro ilẹ̀ spain lónìí látàrí ọ̀wọ́n gógó owó ilé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà láìpẹ́ ẹ tẹ́tíléko.
1: àkójọpọ̀ ìròyìn ní tìbútòrò orílẹ̀-èdè wa lámútọ̀ yìí wá

ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó ṣùpá. Adé orí ọ̀pin òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM, Àkúrẹ́ Àgbálẹ́tu.

jẹ lọ ọgbà sì jẹ bọ àṣegbé ò sí láyé bẹẹ mú sórí kò gbè mí ó lọkọ kankan nu ni àwùjọ olóore lè tòótọ gorí àtẹgùn kájọ fèyí kọgbọn ètò tó ń sísọ lójú àwọn ìpèníjà ayé ìlàkọjá àti wíwò ojútùú sì sùn wọmọ ni pẹlú ìgbàròyìn nípa ọwọ ayé wa ìṣẹlẹ àtàwọn ọnà tá a lè gbé gbà láti fi ran ara ẹni lọwọ gbogbo ìlàkọjá àwọn ọmọ ẹdánú ayé ó ní ṣe pẹlú àkọsílẹ àyànmọ wa àjùmọ bí òsì kan tàánú ẹni adáni wáyé bá rán sí ni ní ṣe ni lóore àwùjọ olóore àwùjọ olóore ètò gbàmí ọrà mí kalẹ pẹlú ọmọ yín olólùfẹ yín ọmọọba sunday oyedìran ìpòwú èdè ẹpàtọkùn ètò sórí ẹrọ ìbánisọrọ yìí láti ṣàlàyé nípa àwọn kan tẹ ń là kọjá tàbí darapọ mí ètò yìí fún ìrànlọwọ àti sonígbọwọ ẹ pé 09032469843 àwùjọ olóore ètò gbogbo wa ni o a kì í fi bí ikọ̀ lọ́jà lọ́jà.

gbàbí má gbàbẹ gbàbẹ má gbàbí ibìkan lè yàn ó gbà táì débi àwọn rè ẹyà sọ wa kẹ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì glo 99.1 FM ìjàpọ̀ àkúrẹ́ onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba ẹ̀já jọ ṣe

0: so idalu ni selu toni o ni nti a fe mu wa a on ti a si fe pekelu ina ni o je ohun kan ti awon eyan e fe gbo sugbon ko si ba ti se ko si ba ti rin ti ko ni pada wa kan kaluku wa ojo kan la bi ni igba kan la dagba nigba kan la saye nigba kan ina ni a se pada lo in ta fe mu wa fun yin lori eto toni ini ipapoda ati bi a tin se isiku nile yoruba e ku mo pe yoruba lo lasa odo ti wa ni ayin na ni ipekun asa ta ba ni pe ka wo dada iyen nile yoruba oni ba tin se awon kan ti wa lapa ati bi to mu aya to gede nbe si awon eya mi kakiri ode agba nlaye awon eto kan wa ta mo se fun eto isomo loruko nigba ta ba se bi ni lawon ayeye mi bi ayeye igbeyawo ikeko gboye ikeko jade ayeye igbominira lenu se ati awon ayeye mi si a mo se koda ayeye ojo ibi o wa lara awon ayeye ta mo se nile yoruba asugbon ayeye isinku ati eto isinku nile yoruba o yato gide ngbe a si ti lo kaakiri ta ba ni ka wa mo so ko si nta wa mo ko si nta le daso ege bi mu ti wi lekan mo tun ayo atun logun o ti lo pa agba ilu ti won ti mo nipa asa ati ise ile yoruba o ti lo ba oloye are ganiyu afolabi o si ti ba wa salaye ilekun daada koda akoko ko le gba wa laye lati lo gbogbo nti won ba wa so tan fun toni mo ni gbagbe pe nigba to ba tun di ose tin bo a mo tesi waju ninu oro won sugbon fun ibere lati se idanileko fun wa lawon kan to ye ka mo gege bi eto isiku nile yoruba won ni enu nikan ina ni ati gbopon un eni toro to si lenu won ti ba wa se akale won a si mu oro na wa seti igbo yin bayi lekan si omu kiyin e ka bo sori eto yi oluwa re mi lekun idowo loruko temi lekan si e ku teti leko
1: lori eto idalu ni iselu a fe soro nipa eto isiku ni aye atijo siti aye ode oni e salaye fun ani ekun rere
2: e se gidigan olorun olodumere o da won kankan o da won sugbon to ye pe won papo ni bere ti won le yara won nigbeyin o da eranko ti o benu gbo o da awon kan ti be ni inu omi o wa da awon kan ti be loke ti nfo awon kan kan wa ti je po pa won po sugbon to je pe o je kara gida fun kaluku lati le je pe to ma gbeyin won kini kan na la pe ni iku alomantu ewe ori igi aku gbogbo arorun yale da abemi tabi eda ti oni emi ninu gbogbo kaluku lo ma teri gba so ti a ba ni kawo won ni ara agba nda o ara agba nda iba se pa iku laye o ara agba nda o iku apa fa apeni to ni fa mo peni ta di fa nitori re asara elu a si ma pa awon agbagba isegun tin gbe ko we jogun laya se ri olorun olodumare o fi ku o fi se agba ko wa lona kona on gbogbo lo ma ku ka wa lo si bi ti abemi lara awon ka abemi mi wa tu ye pe ti o ba re wale asa to ba ku idunu awon kan ni eni sawo ode to lo sinu gbo to da marginal tooth ta pe ni ba to da bogala
1: bene bene inu re adun
2: inu re o ma do ni won so pe omo eran ko ku omo eniyan ye gege bi oro ti eyin ode o sogun aro ba kan na lo je pe ti eda ba wa ni ile aye ka mo gbe ile aye se rere
1: bene
2: tori ka wa ba se ni ile aye o la royin nigba ti o ba papoda orisirisi eto isiku tabi iku ni o wa
1: bene
2: ti a ba ni ka pa be ni pa wusa a le so pe awon to jo mo ilana isiku bi meji kan wa ta ba to wa so si waju atumari bi meta akoko oni oku ti e pe to fo oro riku elekeji oni oku ofo eleketa oni oku abami oku ti o fo oro riku ti abani ki awo ibi ti mo so pe ti pa pe si ona meji oni oku ofo wa yato fun oku ofo tori alarugbo ge ko ni fe karugbo oku arugbo to lo igba odun laye to ba re wale asa to ba ye pe arugbo to se daada ni o ti o mo toro ku fun ti baba tabi ya ti o ti ba leje ko to dupo lorun ojo to ba te rigba so ba awon omo omi o jade loju won arugbo eni ibe ni yewu o san ju arugbo ti o si rara lo wo ti abadagbadagba ti abadogbo ta ba terigba so ile na pe ni oku eko
1: oku eko
2: oku eko ti a je ko ta je amala ta egbedi si
1: o dogbo daada pe ah arugbo e won fi sure fa awon eyan pe ah wo na adagba o
2: beeni beeni
1: gogidi
2: tori ko se ni ti oni ku
1: beeni ko si ku wa la je gbesi e
2: lara iya oku mi gẹgẹ bi mo ti so lekan o ni oku ofo ni oku odo olohun ni je ki a ri
1: ami ami
2: o ni je pe wa
1: ami
2: ase ina mo ni ju a
1: ase itumare
2: eni ti o ye ki o mo je ojo mo to ba de afo san le to re wa le asa a mo dun ni o mi je a mo jade loju ogun akole fese je le oni je ti gbogbo wa
1: ase idumare
2: eh oko ni mori won ni gbe ka gbogbo wa mo le
1: ase idumare
2: ipe ofo ipe banu je amo ni gba
1: ami ami
2: won ti mo mu ki abi amo ko turo ko ka o meje isoke ah ipe be ko mo ni je ti wa
1: ami ami
2: iru an la le pe ni oku ofo to ye ke yo mo je nje to wa fo san le to dagbere faye ah amo odun ni awon ti ro le na to ba se wa sele si agbadura fun eledua kan mo riru re mo
1: amen
2: o je bi wisi yin je nigba wo to ba je pe oku eko ta mo si oku agba ti a nso yin yo koko dun ni papa agba to ba tole agba to ba da ah agba to ba da a mo duyan ki wu yan ki won lo lo sugbon won ni orun pe aye npe baba lagbaja ba ko mo pe ise aye la je ogbera po lo re je torun igida po ba ye tin wa eyan re na lorun na wa eyan re
1: beeni
2: igi to ba to laye ki pe won ni ku foni ka sile o meni re lo bo ti wo lodumo e lo nto oro re o
1: beeni
2: tori ta ba tu ni ka ya sibe a ya si pa si ona kadara kaluku ti yan ero oko ni gbogbo eda laye ibi je kaloku ba ni lati so kale ni o so kale ba olohun ni fi ku to yawo o ni fi pa gbogbo wa
1: ase
2: ta ba wa dagbadagba ti a ba wa di ogbo teyan di oku eko o ni opolopo agbese to pe teyan ma gbe yo oko dun ni o amo enu ta fi sunkun o na la tu fi je mala
1: be ni
2: ola fin je amala oro kan to wa ni be ki avisi egbe kan to ri joba akoko
1: be be
2: tori nigbati olodumo lojojo si to ni kiro to ni ko alo to le aye to ni ko to na wa to le aye atawon mejeji o to ko de le aye ori awon ti ofo se o so to tin be nbe fun won pe ah ofo nla re o ka to bi mo ka to wo ka to se gba ka to sa wo a wa re mi si lenu o wa di gba bae be o wa se bae ah wa la ni o la won ti na ba suku suku suku suku suku bo de pon da kunu baba ni ko to na ko wa si le aye ko o ne ba ni ki ro na ko wa si le aye toro to lo ko wa e ma po to na ni gbogbo to so fun
1: be ni be ni
2: ngba ti iro to de le aye o ri awo obi mejeje ni bi ta ti sunkun tan gbara dale je pe won te ti won ti daku ba se adaku o ba di pe an ki lo se yi ki lo se le ẹni n bá báyìí ló ṣẹlẹ̀ kìnìkan ló ṣẹlẹ̀ kìnìkan ló ṣẹlẹ̀ àá a ní òkè àgbà pé ọ̀fọ́ sẹ̀wọ̀n kí lóhun tó tó wá ṣẹlẹ̀ wọn ni báyìí ni ọ̀fọ̀ níṣẹ́ gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa. bó ṣe di pé irọ́ bá gbéra ni irọ́ bá dá tiẹ̀ lẹ̀ ó bá ní kí á ní ọ̀fọ́ sẹ̀yìn lẹ wá ń sọ pé lẹ́yà fẹ́ para yín kí lẹ́ wá ṣe lè sí ìyẹn fẹ́ ẹ̀sẹ̀ kú ni ṣé bẹ́ẹ̀ bá para yín ṣé ó wá túmọ̀ sí pé bá pé ẹ rí ẹni tẹ̀tọ̀rọ̀ ẹ̀ para yín lọ́rùn asáàrẹ ẹni tẹ́ pé tí ó kù díẹ̀ káàtó tí ò tiẹ̀ bí rárá ẹ wá ń sunkún kankankan ìwọ bàbá náà ìwọ bàbá ìyẹn ọkọ ìyàwó ìwọ náà tó wá ń sunkún nítorí ẹkọ ọmọ sìpẹfẹ ni ṣé bẹẹ bá para yín tẹ bá ṣe ogún bí rolẹ ṣé òun lẹfẹ á máa gbélé ayé owó bó bá yẹ pé bá yẹ pé alágànà lọmọ bá yà ńkọ tẹ tún mọ tọrọ kú fún tàbí kẹ mọ rú kiri ṣé ilé ìlà sọ pé bá pọ tọnà ìgbà mélòó ẹ padà bímọ míì tẹ bá kú ẹ tá dákẹ́ ẹnu yín ìbílẹ̀ bá ti mọ́ ìbílẹ̀ bá ti sún oyé epo papọ̀ bẹ́ẹ̀ bá kó papọ̀ oyún ti wáyé oṣù kínní oṣù kejì oṣù kẹta ìkẹsàn gorí rẹ ẹ tún bímọ míì ó lè sọ ọmọ gan ni ó lọ ìlú èbó tí ó gbóògbó yín jáde ṣé tẹ bá fìrò ní para yín ṣé òun ẹ wà bí míì kankan báwo ní tìbọn ṣe ń dára lé ni ó bá ní ẹ lọ rí pòkọ fún ẹjẹ ọmú ayé ò ní pòkọ ìbànújẹ fún wa àtìbọn ló ti di pé ẹni tọfọ bá ṣẹ ẹkọ náà pò fún nígbà ìwáṣẹ.
0: Nígbà ìwáṣẹ.
2: Torí inú rẹ̀ ò tí ì lè gbóúnjẹ. Ní ayé òde òní bí tèyí tán máa pò ní ìlànà ti tèèbó kó wọn dá ipò lówó ọjà òde wọn pò fún lọ́nà kọ̀nà báyìí bọ́sẹ̀ apò kínní ẹ̀kan fún tọ́mú tí àtọmọtọ́wọ́ tí ìyàwó mu tọkọ náà mu bí irọ́ bó ṣe wá jáde ní pé báwo báyìí yẹn nípa ẹnu oríyìn ẹ̀rọ ẹnu oyún ọrọ̀ ẹ̀kọ́ ebi tiẹ̀ ń pa yín gan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run jẹ̀yẹ kí tiẹ̀ sọ fún yín ṣé bẹ́ẹ̀ tẹ́ fi sunkún náà lẹ́tún fi jẹ́ ìdí lè jẹ́ pé ẹnu tí a fi ń ké náà la fi ń jẹun níbi ọlọ́fọ̀ ọ̀fọ̀ òní kan kó wá wa ìyẹn nípa ti ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ni òkú àbàmì òkú àbàmì ń bẹ lára àwọn òkú àbàmì ọlẹ́ni tó yẹ pé igi dápa igi òní dápa wá ẹni jábọ́ lórí igi ẹni jábọ́ ǹdí ọ̀pẹ òní bọ́ ṣe ń sìn wọ́n ẹni tó bá jábọ́ lórí igi tàbí tó já nídìí ọ̀pẹ ní ilẹ̀ yorùbá ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ibẹ̀ ni wọ́n gbẹ́lẹ̀ kan ikoto ikoto ni wọ́n gbẹ́lẹ̀ kan ikoto ikoto ni wọ́n gbẹ́lẹ̀ kan ọ̀gbogbo jogun tí wọ́n ṣètò rẹ̀ síbẹ̀.
0: Tó bá jábọ́ ní orí ọ̀pẹ.
2: Lórí ọ̀pẹ.
0: Ẹni bá bọ́ sínú odò ńkọ́.
2: Ẹni bá bọ́ sínú odò ti di iye mọ́jà tí wọ́n bá gbé jáde tí odò ẹ òun ni wọ́n ṣètò ẹ sí. Kì í ṣe ọlọ́dàn nìkan ni ó dédé ṣètò rẹ̀ àwọn ẹlẹ́sìn iyemọja tàbí ọ̀sùn wọn á sòrò fún tí wọn bá wá sòrò fún tán ibi etí odò ẹni àìgbé wọn wálé àgbọ̀dọ̀ gbé wọn wálé ẹni jábọ́ lórí igi jábọ́ lórí ọ̀pẹ ibi ìdí igi ẹ ó ní tí wọn bá gbé wọn wálé burúkú àmọ́ ṣubú ló ń burúkú burúkú àmọ́ ṣubú ló ń burúkú mọ́lẹ̀ èèwọ̀ ni àgbọ̀dọ̀ ṣe.
0: Tó bá jẹ́ pé kì í ṣe òǹkọ́ ló nílẹ̀ ńkọ́ ó kàn lọ géègi lórí bọ́ọ̀lẹ̀.
2: Ẹ ṣeun gan-an ẹ ṣeun olóòtú ètò tí ó bá lọ sí orí ilẹ̀ onílẹ̀ tó lọ rẹ géègi tàbí lọ rẹ gun ọ̀pẹ lórí oko olóko tó já bọ́ọ̀lẹ̀ ńlẹ̀ ibẹ̀ ni wọ́n ṣe sí o ṣùgbọ́n ẹ tó bá yẹ pé kán mọ̀ ṣe sí ibẹ̀ tó yẹ pé èmi mú nílẹ̀ ẹ gbọ́dọ̀ síbẹ̀ gbọ́dọ̀ ṣètò ẹ̀ síbẹ̀ kan fi ilẹ̀ wọn ni tá a bá ń jèwọ̀ bẹ́ẹ̀ni kò bá bini tó ń bini a mọ̀ bini èèwọ̀ a sì mọ̀ béèrè àwọn ló dá fún ọmọ tí bàbá òkú tí ó lọ rẹ jogún yẹ fi ṣaya a kì í ṣe tó bá hun ni ẹ jọ̀wọ́ ẹ ẹni tó bá pọ̀ bá lè fi ilẹ̀ ẹlẹ̀ pé báyìí ni kò fi ilẹ̀ ká mọ ohun tí ó ṣẹlẹ̀ ohun tí ó bí ó bí àmọ́ tó bá jẹ́ ọmọ yorùbá àtàtà tó mọ tí wọ́n pè ní ohun tó ṣẹlẹ̀ kódà o ga ni o pe awon oloro lati wa soro fun biro ene ti o ba je
1: awon olo wa to si lati se ru oru be
2: awon oloro lo to si biro en to ba pogun so lagbara olodumare iru ile ko ni sele siwa ati sakani wa en ba pogun so iwa di fiye ni pe ni akoko to ba ko re en to ba pogun so o gbodo bowowo ko bo gbogbo aso e ko bo le ko mo sin kankan lara re iwa ke gbaja re sita awon arata na ma fun ni aso to ma wo ti o ba se be ninu gbagbo yoruba
1: mo gba pe se iyen ni aye atijo
2: ni aye atijo laye atijo be ni ti eni ti ti o ba ke gbaja re ki won da soro iru to sele si oneti re ni to ri gbagbo wa pe yo sele si amo lona ke je ewe o won ni akijegede ko wu ni leke akijegede ko wu ni leke ak ene ka pa igun o ladiye ni adiye na la iso da ene ka se padiye onigun lo nju pa
1: igun
2: won ni won so digun mo ile oro agba ni amo ba ti depo gbogbo eyan ba mo tabi to na ba pe mo se bayi ko se kankan ti o se le kankan
1: e pe awo mo aye ode oni ti ro mo aye ode oni ba riru kan be o se se ko pa oro yen mo inu ko ma so fun enikeni o de se ko lo so fun awon obi re ni le bi pe on ri kan bayi o bo won pa oro na mo ninu pe ma so fun enikeni o nje iru kan be iru fe ko be le se de sure ni be
2: ele ti di oro awo ele ti di oro awo won ni ewo ke pa omo to to gege bi oro awon agba bo to ba ti di pe eti meji meta ba ti fe ti ko yo ni radie lati se
0: so idalo ni selu na ni e sin deji si lati kon ni glow 99.1 fm ijapu state akure gbogbo alaye ti oloye are gani yu afolabi ti won kun ba wa se bayi mo lero pe an ko le awa odo ti ase ndide bo awa to je pe ati gbagbe asa wa gan nile yoruba tabi awa to je pe ati e fokan si tabi awa ti a so pe ati e gbori rara ati e mo pe ru nkan bayi nbe nile yoruba nkan ta se fe ko o se po lori eto toni ati siwaju si kamu gege ati iwe wa ka bere si ko lese o ya bayi ka tun mo tesiwaju o tori pe baba ti pari nta mu wa fun yin loni ati ile yondara wa lekan si eto idalo ni selo inle 30 si ni kon ni glow 99.1 fm o ya oloye are ganiyu afolabi etesiwaju inoro temba wa se lalaye
2: biro awon alaboyun na ara awon oko abami ni lagboro olorun lodumare a ni ruko aboyun
1: amen
2: won orure won so re
1: amen
2: gbogbo aboyun won fese tele layo
1: amen
2: ti role to ba waye awon oloro na na ma seto re won akoko yo lenu re won gboro si papo won a soro fun ta ba se wa soro fun o di dadan ele ti pari ne ene ti sepona ba pa bo ba ti waye bayi ni won ti ma pe awon oluse sepona awon na ma wa ile bi ti olode en to ba ti ja a ni ri ja awon lagbara olodun olodumare
1: ase
2: ile to ba ti ja ewo ni won sunkun be mo gbodo sunkun to ba sunkun wala waye won a soro fun onitin gbogbo dukia gbogbo awon kan ni oniti o ti di tawon oloro be na le to ba pokun so gbogbo dukia oniti o ti di tawon oloro eni ti omi ba gbe lo gbogbo dukia oniti o ti di tawon oloro ni agbegbe kan won pe kini kan ni aye lala a se ba gbogbo eni ti eni oro lodo ti eni ti aye lala to ba pa a gbodo fowo kan awon oloro ni o soro fun gbogbo awon dukia oniti gbogbo nkan to niti to ni o ti di titi won o di titi won koda bo se abere ta ba wa ko ta pa aye da aye odo oni ta ba mo ta re pe o le gbe television re ni n o le gbe le n o le se gbe n o le so eh ko ma gbe lo
1: eni oni kan gan ti lo
2: ah o ti lo sugbo o ti o sele yo ju egba gbeje lo nipa ti awon ti a pe ni oku abami be na ni eni ti o ba ni gana ku leyin na ko po suke
1: na suke
2: enu koko ni awon loro ma se to won si
1: se ayiriru koko to le gba odidi gende
2: won wa ni o
1: won ma wa ikoko
2: meji ni o wa je won gbe kan le won da kan de won wa soro fun awon loro na ma ba bo se nse oro ta ba wa se oro e fun won a se bo se ko bo se bo won a se bo se ko won se se yo si ri bi o si ye ki o se ri awon ela pe ni oku abami
1: oku abami
2: o je bi o se je fun ko ka ri ari oku eni oku eko iyo oku eni to dagba
1: to dagba
2: to lo sibi ta gba ri ari oku ofo to je pe a ni riru re be na la se wa ri oku abami bi a se so oro lori re yi

0: látòní.
1: Àmì àmì àmì àmì Olúwa yóò ṣe àánú gbogbo wa.
0: Látòní lọ.
1: Ọkùnrin ni ọmọdé ni àgbàlagbà ni ti ń bẹ̀bẹ̀ fún àdúrà lọ́dọ̀ Ọlọ́run.
0: Olúwa mọ jẹ́ kí sinmi.
1: Ọlọ́run ó jẹ́ kí àdúrà gbogbo wa kó jẹ́ ìtẹ́wọ́gbà.
0: Ọlọ́run mọ jẹ́ kó pa mí o.
1: Iléeṣẹ́ Allah Communication ló so nígbọ̀wọ́ ètò agogo ọgbọ́n. Iléeṣẹ́ alálùbáríkà níbi wọ́n gbé ta gbogbo nǹkan tí wọ́n fi ń ṣe ẹ̀sìn Islam.
0: Bàbá màmá tó bí.
1: Tẹ́síbíyù ni ìtẹ́ ìkírun ni àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
0: Àánú mi látòní lọ.
1: Iléeṣẹ́ tó ṣe léyìí fún bàbá wa Alhaji Shehu Laula Bàbá àtẹ́lẹwọ́lá Bala Wẹ́rẹ́ ni sẹ́ Olúwa Prayer Center. Láti jẹ́ kí gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn kó tún máa jàǹfààní ẹ̀. Kó lè mọ iṣẹ́ tí Ọlọ́run gbélé bàbá yìí lọ́wọ́ tí wọ́n dẹ̀ ń ṣe ní àṣeyọrí. Eléyìí tí Ọlọ́run ti jẹ́ kí ilé iṣẹ́ Allah Communication náà rí gbígbà àdúrà látọ̀dọ̀ bàbá. Àwọn ló wá ní àjọjẹ yìí dùn bẹ́nìkan ò bá ní lọ́wọ́. Bó o bá ń gbádùn tára alé rẹ ò bá gbádùn wàhálà rẹ tún kẹ̀ẹ̀kan ni.
0: Má jẹ́ kí n fẹnu kọ́kọ́ sànù.
1: Ìwọ náà fọ̀nà han èèyàn rẹ níbi tí ìwọ náà ti rí gbígbà àdúà.
0: Olúwa sànù mi. Látòní la Olúwa sànù mi.
1: Ọlọ́run yóò sànù gbogbo wa.
0: Olúwa sànù mi.
1: Ọládìpọ̀ ló kọ tẹ́mì jẹ́ Akíntayọ̀ ló kọ bàbá tó bí mi lọ́mọ Abdul Matthew Aláàfin Ìjẹsà.
0: Lámàmá tí mo tara wọn jáde.
1: Ẹ̀yẹ̀njẹ̀ dáúdà ní gbogbo ilẹ̀ gílẹ̀.
0: Wàsánù mi. Látòní lọ Olúwa ṣàlékún oore.
1: Ìbá Ọlọ́run ìbá èèyàn.
0: Látòní lọ Olúwa ṣàlékún owó.
1: Ìbá bà mí bàbá wa Alhaji Shehu Laula bàbá àtẹ́lẹwọ́ la Bala Wẹ́rẹ́ ni sí Olúwa Prayer Center ìbáyín o.
0: Látòní lọ ṣàgbéga lẹ́nu iṣẹ́ mi.
1: Ọ̀rọ̀ àgbéka tí olórí yìí mẹ́nu bọ̀.
0: Bá ti ń tọrọ.
1: Béèyàn bá ń fi àgbéga lẹ́nu iṣẹ́.
0: Ṣáyé wọn òjò ẹ lójú.
1: Èèyàn fẹ́ kí ọjà ohun kọ́tà ní wàràwàrà.
0: Lójú rẹ̀.
1: Gbogbo ẹni tí ọ̀nà ti dí fún ẹwà gbọ́ o.
0: Àfikún lọ yí wà padà.
1: Ọlọ́run ó gbọ́ gbígbà àdúrà yín látọ̀dọ̀ bàbá yóò sì jẹ́ kí ọ̀nà yín ọ̀la.
0: Látòní lọ kò lè bá a dolórí rè. Látòní lọ Olúwa sànù.
1: Ilé ayé ẹ̀dá kò sí dúró wò. Mákàn dúró sójú kan bí òpó iná tí wọ́n já wáyà orí ẹ̀ tí ò wúlò fara alé kò wúlò fara àdúgbò kò tún lè faná wọlé.
0: Mọ̀mọ́ tí mo tara wọn jáde.
1: Ìwọ náà rántí wípé bùkátà yapa lọ́rùn rẹ̀.
0: Ayé ń bẹ lọ́hún rere.
1: Nídìílé ìyá nídìílé bàbá ó ní àwọn ìgbésẹ̀ kan tó yẹ kó o gbé.

0: ìwọ náà ó fi jẹ́ ẹni ìkàyẹ láàrin ẹbí. Ṣùgbọ́n gbogbo iṣẹ́ tóun ṣe gbogbo ẹ̀ ń dojú bolẹ̀ biri ni bẹ́ẹ̀ ni kò já sówó.
1: Wọ́n máa ó kéwu wọn ò dẹ̀ jẹ́ kó kàwé. Wọ́n jẹ́ kókó sí ọwọ́ tó lè fi jẹun.
0: Ó yẹ kó o funra sọ́rọ̀ ara rẹ ni kó o mọ̀mọ́ wo ara rẹ níran.
1: Ọmọ ìjẹ gbádùn. Nígbà tó.
0: Mọ̀yàmọ̀yà dẹ̀ gbọdọ̀ mọ bí tí ó mọ̀ yà.
1: Kò tún pẹ́ kò tún.
0: Bá a bá ń bẹ lọ́hùn fún àdúrà. Tàbí a fẹ́ kí àwọn ẹni Ọlọ́run bá wa bẹ Ọlọ́run.
1: Kò ní dá fún bàbá.
0: Ó yẹ ká mọ bí tá a mọ yà ká mọ bà padà tún wá tìkú ẹrù wa. Òun ni mo ṣe ní bàbá wa Aláàjì Ṣéhù Àtẹ́lẹ́wọ́lá Bálà Wẹ́rẹ́nìṣẹ́ Olúwa Prayer Center gbígbé àdúrà Ọlọ́run ni ṣùgbọ́n Ọlọ́run lo bàbá láti gba àdúrà àwọn ènìyàn.
1: Látòní lọ Olúwa sànú mi.
2: Látòní lọ Olúwa sànú mi. Látòní lọ.
0: Bẹ́ẹ̀ bá wá fẹ́ kàn sí bàbá wa Aláàjì Ṣéhù Láúlà bàbá Àtẹ́lẹ́wọ́lá Bálà Wẹ́rẹ́nìṣẹ́ Olúwa Prayer Center. Ilé àdúrà bàbá ń bẹ ní nọmba 27 Tuyi Ayédùn ìyẹn ní Anglican lẹ́gbẹ̀ẹ́ Red Church nílùú Àkúrẹ́ Olóyè Mẹ́kùn. Ọmọ òun dàsílẹ̀ fogo ẹnu pani ìyẹn nípínlẹ̀ Ondo. Ibi tílé àdúrà bàbá wà rèé o. Kó o tó débẹ̀ lọ́lọ́run ti tẹ́lẹ̀ dì ọ́. Àdúrà gbogbo wa yóò gbà. Ẹ jẹ́ ká kàn sí bàbá tàbí ká pe bàbá sórí 09035603816. Ẹgbẹ́ ọ̀lẹ́ kan sí 09035603816 ni nọ́mbà ti bàbá. Ẹ sì tún lè pe nọ́mbà ilé náà 09059019664. Ẹgbẹ́ ọ̀lẹ́ kan sí 09059019664. Kó tó di pé akọlù agbami ètò fún tèní ẹ jẹ́ ká lọ gbọ́ iṣẹ́ wọn lókè lọ́hùn-ún ẹ lẹ́ ń bẹ̀ wọn o ẹ kú ìkàlẹ̀.
3: Ìbànújẹ́ ò ní filé mi ṣèbùgbé o ẹkún àràmọ́jọ́ ò ní filé mi sọ̀dẹ́ẹ́dẹ́.
4: Bádákẹ́ tara rẹ̀ ó bàdákẹ́ nítorí ayé ọ̀jẹ́ bá wọ̀n. Ayé ti gun yẹn eru èèyàn tí ro ka yè gbẹ. Tẹ́ bá ṣe ni táwọn àṣì tẹsẹ̀ mọ́rin kíákíá. Ìdí nìyí o tí mo fi gbọ́ ní ẹ̀gbẹ́. Kó o mọ wòra rẹ láwò pa. Aláàjì Ṣéhù Láúlà bàbá Àtẹ́lẹ́wọ́ Labálà Wẹ́rẹ́nìṣẹ́ Olúwa wọ́n ti wà nípínlẹ̀ Ondo. Odún ni Aláàjì Láúlà Wẹ́rẹ́nìṣẹ́ Olúwa wọn kì í sáàmà fọlọ́kọ. Pẹ̀lú Aláàjì Láúlà ìṣẹ́dópin òṣìdópin ìpọ́júdópin àìsàndópin ogun ojú oorun ogun ojú àládópin àmúbọ̀ ọṣẹ́ àmúbọ̀ ọkọ àmúbọ̀ aya àmúbọ̀ ohun rere gbogbo gbogbo ẹ̀ ló ti dópin. Gbéra ńlẹ̀ báyìí kó o lọ sí prayer center wọn tó wà ní number 27 Tuyi Ayédùn nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú Red Church Àkúrẹ́ Olóyè Mẹ́kùn. Nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi lè gbà mọ̀ràn lọ́wọ́ bàbá Àtẹ́lẹ́wọ́ Labálà ni 09035603816 tàbí 09059019664. Ẹ̀yin ará Àkúrẹ́ àtàgbègbè ẹ̀ ẹ kú àmójúbà bàbá Àtẹ́lẹ́wọ́ Labálà.
0: Ẹ káàbọ̀ padà. Mo fẹ́ sọ àwọn nǹkan kan lórí ètò fún tèní fún gbogbo ọmọ Nàìjíríà tí ń gbọ́ mi níbi gbogbo tí ètò agogo ọgbọ́n bá ka yín mọ́ fún tèní. Ǹjẹ́ ń lọ mọ̀ wípé kó o níwà tó dáa kò pé kí ayé ó mọ̀ fogun jà ọ́. Bó o bá ń ṣe rere láyé kò ní kó o má ní ọ̀tá. Wọ́n ní béèyàn bá ń gúnyán bọ́ọ̀lù kò pé ọmọ lọ́ta. Gbogbo ẹni tó sì ń fi gbogbo ọjọ́ ayé rẹ̀ sọ̀kò sọ́jà ìyẹn ò ní ọmọ lọ́rẹ̀ẹ́. Ta lọ̀rẹ́ẹ̀ rẹ ta lọ̀tá rẹ níbo logun le gbà wọlé. Ìdí rèé tó o fi gbọ́dọ̀ tọ́jú ara rẹ. O ní láti di ara rẹ pẹ̀lú àdúà nítorí tí ìdágìrì ogun bá dé tán ó ṣeéṣe pé kó lè bá àyàn ní ràbàràbà kó sì lu èèyàn mọ́lẹ̀ pi bí ẹdìẹ. Ṣùgbọ́n tó o bá fẹ́ kírú ẹ̀ ó ṣẹlẹ̀ sí ẹ o ní láti di ara rẹ. Mo ń sọ fún yín pé bógún bá ń jani láyé àdúà ni. Bínú èèyàn bá ń dùn sìnkì nú ọlá àdúà ni. Bọ́nà bá dí bárabárá tí ọ̀sọ́nà àbáyọ àdúà ńlá gbà o. Àtọ̀ àwọn ẹni tó mọ bá a ti ń bá ní bẹ Ọlọ́run lọ ni tí àdúà wa yóò fi gbà tọ́rọ̀ wa náà yóò fi dayọ̀. bogun aye ba nfin lape bi iroro tabi gbogbo bi ti aye ngba je niniya olohun yo si tun ni sile were gege bi o ko baba wa were ni si oluwa prayer center

bí mo ti ń sọ fún yín pé ohun gbogbo nílé ayé ló nílò àdúà. Èèyàn kan gbọ́dọ̀ jókòó tẹ́ntẹ́lẹ́ lásán. Tiwa ni ká ṣe àdúà, Ọlọ́run ló ni gbígbà àdúà lọ́dọ̀. Bá a bá ń fínra pẹ̀lú nǹkan kan tàbí nǹkan kan ṣe ẹ̀dá láyé, ṣùgbọ́n tá a tètè gbé ìgbésẹ̀, ohun kékeré tẹ́ ẹ rí yẹn ó lè padà dé ńlá. Àwọn ètò àdúà dá padà tí ń dá ibi padà sórí níbi àwọn ètò àdúà back to sender. Ẹ̀yin ẹ sáà ti máa bọ̀ lọ́dọ̀ bàbá wa Alhaji Sheu Laola bàbá àtẹlẹwọlá Bálàwẹ́rẹ́ ni sí Olúwa prayer center. Bẹ́ẹ̀ bá dọ́dọ̀ bàbá ẹnu àtẹlẹwọ yín wájú lásán, gbogbo ibi yòówù tí ogun gbà wọlé àtọ̀nà bí ó ṣe jáde padà bàbá ó jẹ́ òye yín. Inú bàbá kì í dùn kó dédé bá àwọn èèyàn nípò ìnira kára ó máa nìyàn àbí èèyàn tó yẹ ọ́ máa jẹbu ni jẹ kọ́ wá di atọrọ jẹ. Bàbá kì í fẹ́ bẹ́ẹ̀. Àbí ẹni tó ti dá a fún kó padà tún wá bàjẹ́ fún bàbá kì í fẹ́. Kí ni ò ní jẹ́ kí dáadáa rẹ ó dìbàjẹ́? Àwọn ètò àdúrà tó gá yàtà ń bẹ fún. Àìwá mọ̀ọ́rìn kò rí ọmọ mi. Bí ọ̀rọ̀ bá yíwọ́ tán fẹ́ dàpọ̀. Àwọn ètò àdúrà tá a máa ń ṣe tọrọ ìdá tún fi ń padà dayọ̀.

0: mo fẹ́ sọ nípa arákùnrin kan lẹ́ni.
1: Àrò olórí ẹja tó jẹ aṣọ nínú adùn lẹ́nu ẹ̀tọ́ ní gbọ̀ngàn àtọ̀ sẹ́kì ìyá.
0: Arákùnrin tí mò ń sọ nípa rẹ̀ náà ń bẹ́lẹ̀ àgbàgbé pẹ̀lú mi. Láti wá dúpẹ́ lọ́wọ́ bàbá ohun tó bá wá rèé o. Kí ló ṣẹlẹ̀ sárákùnrin, kí ló ṣẹlẹ̀ gangan?
1: Ẹja láǹfààní mílíọ̀nù ẹyin lọ́dún kan náà fi ń pọ̀ lọ́dọ̀ fi ń.
0: Mo fọ́kọ bu arákùnrin láti rí.
1: Bímọ mílíọ̀nù ẹranko lé bímọ mílíọ̀nù.
0: Torí ìlú Mọ̀ọ́ká ni nílùú wọn.
1: Àmì ti kálukú pa.
0: Ìlú Àbújá ló ti ń ṣiṣẹ́, Ọlọ́run dẹ̀ gbé ọwọ́ ẹ̀ sókè gan. Àwọn ọ́fíìsì tó lóko ló ti ń ṣiṣẹ́. Àbí tí èèyàn ti ń lo mọ́tò méjì mẹ́ta. Ó sì ń gbé ilé ara ẹ̀ pẹ̀lú ìgbádùn.
1: Odò Sauti ẹranko ń bẹ nínú odò àyàwó Anọ́tún Bihar bẹ́yẹ.
0: Ṣùgbọ́n bírí ni nǹkan bá yí fún lọ́fíìsì yìí.
1: Àwọn ni wọ́n tó ń já nígbètò ẹran.
0: Àwọn kan ni wọ́n lọ ṣètò jàǹbá tí wọ́n fi kóbá.
1: Ẹranko ni tó ń gbé nínú odò erinmi lókun ipò.
0: Wọ́n lé arákùnrin yìí kúrò lọ́fíìsì bẹ́ẹ̀ lásìkò tí wọ́n lè yìí.
1: Ẹlẹ́dẹ̀ olóyìnbó ẹṣin omi tó ń jẹ́ sí ọ̀sẹ̀rùn.
0: Bíyàwó ṣe ń sàárẹ̀ lọmọ ń sàárẹ̀.
1: Iná ń jẹ àwọn ló ń jẹ ewé létìdò.
0: Ó ń ta àwọn dúkìá ẹ̀ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ló fi ń tọ́jú ìyàwó àtàwọn ọmọ.
1: Nínú odò àlá ẹránṣẹ́ ṣẹ̀ mí nínú odò ẹja ò lè ṣẹ.
0: Nígbà tí dúkìá tán pátá ara àwọn ìyàwó àtọmọ bá yá.
1: Ayélujára wọn láìláìláìlá.
0: Ó wá wò pé kirú kí leléyìí Ọlọ́run.
1: Láìláìláìlá ọba alágbà ìyá tótó rẹ̀.
0: Àbúrò rẹ̀ ti ń bẹ́lú wọn. Àbúrò rẹ̀ àbúrò mi ò rí pé n ò lè sọwọ́ sí yín bíi ti tẹ́lẹ̀ mọ́. Ẹ̀gbọ́n mi èmi wò pé bóyá ẹ ti gbàgbé ni. Wọn ò gbàgbé o. Nǹkan ti yí.
1: Ṣé mo ń jòkó èèyàn salmon fish nínú odò salmonu ni yóò bá ń pè ẹja ni tó máa ń jòkó.
0: Àbúrò ni bọ̀dá mi ẹ ti sùn jù. Irú eléyìí ṣẹlẹ̀ sí ẹ̀já gbóhùn kankan. Nígbà tí kì í ṣe wípé ẹ dá a sí wa. Ẹ dá a sí wa náà pọ̀ dá.
1: Odò ẹja aláwọ̀ tí ọ̀rẹ́ wa wẹ́ẹ̀lì lédè olóyìnbó.
0: Àbúrò sọ fẹ́gbẹ́ ẹ̀ pé bọ̀dá mi ẹ máa bọ̀ wá sílé. Bàbá kan ń bẹ Aláàjì Ṣéù Láúlà àtẹ́lẹwọ́lá Bálà Wẹ́rẹ́nsí Olúwa. Ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àdúrà àwọn èèyàn ti ń gbà o. Ẹ̀yin náà ẹ máa bọ̀ bọ̀dá mi kákọ́ mọ tí ń ṣe yín ná ká lè mọ.

0: nígbà tí bàbá wa Alhaji Shehu Laula tó ní kí arákùnrin yìí kọ́nà wẹ̀ wájú nígbà tárákùnrin dọ́dọ̀ bàbá jẹ́ kó yé bàbá jẹ́ kó yé arákùnrin pé ohun tí ń ṣe ẹ́ wọ́n ní ilé lòkété ti bàdà lílọ́kọ́ ẹ mọ̀rọ̀ wípé àwọn tí ń bẹ lọ́fíìsì rẹ ní sí ọ́ tọ́rọ̀ rẹ fi yí tíṣẹ́ fi bọ́ ọ́. Ṣùgbọ́n gbogbo aṣọ kọ́là sá lóòrùn báyìí lóòrìn àdúrà báyìí ló ṣe. Bàbá sọ fún arákùnrin wípé kó o tó padà sí Àbújá níbi tó o ti ń ṣiṣẹ́ a lò tó ọjọ́ méje nílé àdúrà. Bàbá ṣe ètò àdúrà yìí Ọlọ́run sì pẹ́ kí àdúrà arákùnrin yìí ọgbà lẹ́yìn ìgbà tó parí àdúrà fún tọkọ rí Sàbújá. Lára àwọn ọ̀rẹ́ rẹ̀ tóun náà ti ṣe dáadáa fún òun ló pé o kọ wá ṣiṣẹ́ lọ́fíìsì ti tọ̀dọ̀ tiẹ̀ níbi tó ti ń ṣiṣẹ́. Iní èjì ẹ̀ta ẹ̀wá kọ́rọ̀ ó lè yá gbogbo àwọn dúkìá àti nǹkan tó ti tà ó tún padà ó padà sípò. Ṣùgbọ́n ogun tó ń gbérí lẹ́yìn ìgbà tó gún bá ti ṣẹ́ kò mọ̀ ní gbérí nínú ayé èmi àtiwọ̀. Àwọn ogun tí ń tún padà gbérí lẹ́yìn ìgbà tó gún ti ṣẹ́ kò ní gbérí nínú ayé èmi àtiwọ̀. Kí ló fàdí àdúrà yìí mò ń bọ̀? Ẹ jẹ́ kí a kọjá lọ síléeṣẹ́ bàbá wa Alhaji Shehu Laula bàbá àtẹlẹwọ́lá Bálàwẹ́rẹ́ ní sí Olúwa prayer center níbi tí àdúrà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ti ń gbà. Bàbá wà ní number 27 Tuyi Ayédùn ìyẹn ní Anglican tó wà lẹ́gbẹ̀ẹ́ Red Church nílùú Àkúrẹ́. Ibi tí bàbá wà rẹ o tádùá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ti ń gbà ìyẹn Lákùrẹ́ Olóyè Mẹ́kùn nípínlẹ̀ Ondo. Ẹ pé bàbá sórí 09035603816 09035603816 nọ́mbà bàbá nìyẹn tàbí kẹ́ ẹ pé nọ́mbà ilé yìí náà 09059019664 nọ́mbà bàbá nìyẹn tẹ́ ẹ bá ti pé bàbá ló máa gbé. Ẹ jẹ́ ká kọjá sí iléeṣẹ́ wọn gangan kẹ́ ẹ lè mọ ohun tí mò ń ròyìn. Ẹ ǹlẹ́ ń bẹ̀ wò ó ẹ kú ìkàlẹ̀.
1: Ẹ pé kí n gbọ́ Alhaji Shehu Laula bàbá àtẹwọ́lá Bálà wẹ́rẹ́ ní iṣẹ́ Olúwa prayer center.
2: Bàbá tó ní lọ Olúwa sánú mi.
1: Alhaji Shehu Laula ni mo ń pèrí ẹ.
3: Iná jó rọrọrọ lójú omi òjò ṣúrẹ̀ ẹ̀dẹ̀ márọ.
1: Àgbà nínú gbígbàdúrà.
3: Tọ́lọ́run ọba ń gbà fún lọ́wọ́lọ́wọ́.
1: Bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀
3: àtẹlẹwọ́ ẹni lẹ̀ rí ẹ̀.
1: Gbogbo máa kúrú máa ga nílé ayé.
3: Ìṣòro ọjọ́ pípẹ́.
1: Àfàìtó àlẹ́ ìbá ogun àfojúrí àtẹ̀yí tá àfojúrí.
3: Àìlọ́kọlá yàrá ọmọ bí.
1: Ogun ilé ayé tó mú ní ibì kan lójú kan bí omi odò jínjìn.
3: Yóò dàfi sẹ́yìn.
1: Bàbá délé àdúrà Alhaji Shehu Laula.
3: Bàbá àtẹwọ́lá Bálà wẹ́rẹ́ ní iṣẹ́ Olúwa
1: prayer center.
3: Àtẹlẹwọ́ ẹni ló máa ṣe àfihàn ọ̀nà àbáyọ ogun tó yọ ní ìjà.
1: Ogun kì í lórúkọ kó má lọ́nà àbáyọ. Ẹ délẹ̀
3: ẹ tètè wá tẹ́ pẹpẹ rẹ̀
1: lọ́dọ̀ Alhaji Shehu Laula.
3: Bàbá àtẹwọ́lá Bálà wẹ́rẹ́ ní iṣẹ́ Olúwa prayer center.
1: Lórí awọ níbi bàbá wà.
3: Fún ìmọ̀ràn tó gíríkì
1: ní number 27
3: Tuyi Ayédùn
1: ẹgbẹ́ Red Church
3: Àkúrẹ́ nípínlẹ̀ Ondo.
4: Na true you talk.
3: Ogbonge Alhaji
4: where you go use trademark wey dey for your hand
3: show your problem
4: where you don dey face.
3: On him on top of this number 09035603816
4: or 09059

0: Ọlọ́run mọ̀ fi rú ẹ̀ sí wa, mọ̀ fi rú ẹ̀ sọ́mọ wa. Ọdẹ orí ò ní bá wa jà. Gẹ́gẹ́ bí ohun tí mò ń bá bọ̀. Pẹ̀lú àdúrà tí mo ṣe. Pé ogun tó ti ṣẹ́ tó tún padà ń gbérí lẹ́yìn ìgbà tó ti ṣẹ́. Kọ́lọ́run mọ̀ jẹ́ kírú ẹ̀ kó ṣẹlẹ̀ sí wa.
1: Kábí dọ́kítọ̀ kí wọ́n fàdájọ́.
0: Arákùnrin tí mò ń sọ nípa ẹ̀ yìí.
1: Àti sínétọ̀ júwélé wa.
0: Ohun tó ṣẹlẹ̀ sí.
1: Tí n bá jẹ́.
0: Ọlọ́run dẹ̀ ti lo bàbá tó pé kí ogun yìí kó ti ṣẹ́.
1: Òdìrú ni mí.
0: Mo ti padà sípò gẹ́gẹ́ bí ọlọ́lá tó wà tẹ́lẹ̀.
1: Ní sáwì àmì.
0: Ẹ má gbàgbé wípé kì í ṣe gbogbo ẹni tó ṣubú ní padà á dìde o.
1: Irú kájúwélé wa.
0: Ṣùgbọ́n pẹ̀lú bàbá wa Aláàjì Ṣéhùn Làọ́là bàbá àtẹ́lẹwọ́lá Bálà wẹ́rẹ́ ní sí Olúwa Prayer Center.
1: Kúrò mi sí Akákàyìndé.
0: Gẹ́ bí Ọlọ́run ti fi àdúrà rán wọn tó sì ń gbà ní wàràwàrà.
1: Ìwélé wa
0: pàṣẹ. Òun ló gbé arákùnrin yìí dìde.
1: Ọba mú kiri ogun.
0: Lẹ́yìn ìgbà tó dìde tán, wọ́n tún fẹ́ rè nífàsẹ̀.
1: Òun ni wèrè. Kò ní ká mí, kò ní ká yín, oyó ṣàkóso ẹ ṣeun.
0: Arákùnrin yìí wò wípé níwọ̀n ìgbà tí ò sówó lọ́wọ́ òun, ojúṣe òun tóun máa ń ṣe lọ́dọọdún tóun ò rí ṣe lọ́dún yìí, ọdún yìí, ẹ̀yìn ẹran màálù lèmi ọ̀pa. Ẹran màálù lòun ọ̀pa fọ́dún.
1: Ìyá Aláàjì Sanni.
0: Wọ́n ti rẹran màálù kalẹ̀. Oníkálukú ti ń dunnú wípé bọ̀dá ti dé.
1: Wọ́n tó wọ́rò kan.
0: Àwọn kan pé ọkọ wọn ti dé àwọn ìyàwó ilé.
1: Ó ká ti rà ojú mẹ́rin sáàsì.
0: Àwọn ọ̀rẹ́ náà sọ wípé ọ̀rẹ́ àwọn ti dé.
1: Mo rárá bìnrin kan.
0: Pé yàtà yòtò ọdún yìí yóò tún yàtọ̀.
1: Ẹni tí mo wí, ó tún jálàbọ̀ ara. Kò pẹ́ kó jìnà.
0: Nígbà tó dọjọ́ ọdún.
1: Ẹ̀rú wá bá mi pé ta ló fún.
0: Àwọn tí ó pa màálù wọ́n ti lọ ọ̀bẹ wọn bérébéré.
1: Ṣó lè yọjú. Kò pẹ́ kó jìnà. Wẹ́rẹ́ yìí ti bímọ.
0: Wọ́n fi ọ̀bẹ sí ẹran yìí lọ́rùn, wọ́n ní káwọn ó dùn.
1: Àwọn ìjọba.
0: Wọ́n ṣe bísímì láì.
1: Ìfọ̀ ẹgbọ́ tọmọ bá dàgbà. Ta ni ó sọ fọmọ pé a ò mọ bàbá rẹ̀. Ta ló.
0: Bí wọ́n ṣe gbé ọ̀bẹ lé ẹran yìí lọ́rùn tí wọ́n ń dùn.
1: Wẹ́rẹ́ ni màmá rẹ̀. Ta náà lè wí irú ẹ̀ fún.
0: Arákùnrin tó ra ẹran pé kí wọ́n pa á fún ọdún. Láàárín èrò níbi ó jókòó sí tí wọ́n ti ń ṣe fàájì.
1: Àsárùn tí ó dá òun ni wèrè.
0: Lọ́ba diwọ́ mọ́ àyà tó ṣe bí ẹ̀ ń pò ó ló, ó dojú bolẹ̀, ó sì ń pọ ẹ̀jẹ̀ lẹ́nu. Ibi tí wọ́n ti ń dùn dìgbà dìgbà dìgbà. Àbúrò rẹ̀ tó mọ bàbá wa Aláàjì Ṣéhùn Làọ́là bàbá àtẹ́lẹwọ́lá Bálà wẹ́rẹ́ ní sí Olúwa Prayer Center.
1: Àrètí mò ń ṣe.
0: Ó pe nọ́mbà bàbá lọ́gán bàbá báyìí ló mọ̀ ń ṣẹlẹ̀.
1: Wo la dé tá ò ní bá wèrè náà.
0: Bàbá ní kó fọkàn balẹ̀ bàbá gbéra pá ó dibẹ̀.
1: Aláàjì bì kan kí ló ń fa wèrè kí la tún lè ṣe tí ó fi.
0: Bàbá ti kó nǹkan ètò àdúrà tó lágbára lọ́wọ́.
1: Pé wèrè kò lè jẹ́ ni ayé kò tún lè já ara.
0: Ìgbà tí bàbá wa débẹ̀ nǹkan àdúrà tí wọ́n kó lọ́wọ́ ni wọ́n pe orúkọ Ọlọ́run sí tí wọ́n kọ́kọ́ fi kojú ọ̀rọ̀ yìí.
1: Mo ka ìran èèyàn mẹ́rin wọn ò lè.
0: Lẹ́yìn rẹ̀ wọ́n pe arákùnrin yìí pé wọ́n pè lórúkọ ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. Wọ́n ní sọ fẹ́ gbọ́ o ní láti di ara rẹ.
1: Kí lẹ́sẹ̀ o nígbà tó ya wèrè.
0: Ó ní bàbá kò yé mi kò yé mi.
1: Kò sí ládá kò ṣẹṣẹ mọ.
0: Ó dà náà wá rí mi lọ́fíìsì lọ́la.
1: Ọ̀dà ó mà parun tí ò dà èmi máa parun tí ò dà òun ni wèrè kò ní kẹ́mi kò ní.
0: Ìgbà tí arákùnrin dé ọ́fíìsì bàbá àwọn ètò àdúrà tí kì í jẹ́ kí ipá ọ̀tá ó kọ́ kankan ni bàbá dà bo arákùnrin yìí.

0: yóò san kò san kò ní kàn wá aburú ayé kò ní kàn wá o. ó dá arákùnrin náà fẹ́ dúpẹ́ ẹ bá ní kí aráalé kẹ̀sì dúpẹ́ lọ́wọ́ bàbá wa àti ṣéhù làúlà tẹlẹwọ́lá bálà wẹ́rẹ́ sí olúwa.
1: Now I'm using this opportunity to thank Aba. Ma ṣe o.
0: Àwọn ará Abuja pẹ̀lú Èbó òun ni ẹ ti gbọ́ yẹn o. Ọlọ́run náà yóò tún bá yín dúpẹ́ lọ́wọ́ bàbá. Gbogbo ẹnikẹ́ni tó bá wà nínú ìgbèkùn lẹ́ni àdúrà gbogbo ayé yóò gbà. Ó dá ti ṣetán láti máa lọ lé fún tèmi lórí ètò agogo ọgbọ́n. Ẹ má gbàgbé wípé bá a bá pé kí àdúrà ẹni ọ gbà ìgbésẹ̀ àti ìtọ́jú ara ẹni làmí ẹ̀. Mọ̀sẹ̀ ní kẹ́ ẹ máa bọ̀ wá sọ́dọ̀ bàbá wa Alhaji Shehu Laula, bàbá àtẹlẹwọ́ Labala wẹ́rẹ́ ni sí Olúwa Prayer Center. Iléeṣẹ́ bàbá wà ní nọmba 27 Tuyi Ayédùn, ìyẹn ní Anglican lẹ́gbẹ̀ẹ́ Red Church nílùú Àkúrẹ́ Olóyè Mẹ́kùn nípínlẹ̀ Ondo. Ẹ lè pe bàbá sórí 09035603816, 09035603816 tàbí 09059019664. Ẹgbẹ́ olè kan sí 09059019664. Nọ́mbà bàbá nìyẹn o. Bẹ́ẹ̀ bá ti pe bàbá, àdúrà yín ti gbà. Ọládípọ̀ ló kọ tẹ̀mí jẹ́ Akintayọ̀ ló kọ bàbá tó bí mi lọ́mọ. Ìyókù tún di nígbà míì ọjọ́ orí. Títí dìgbà náà ẹ má gbàgbé pé gbogbo ipò tí wọ́n bá gbé ẹ̀ dá sí láyé kò lò dáadáa ni, torí ìgbà tí ó bá fipò náà sílẹ̀.

0: gbàbí má gbàbẹ gbàbẹ má gbàbí ibì kan lè yàn ó gbà táì dé bi àwọn rè ẹyà sọ wa kẹ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì glo 99.1 FM ìjàpọ̀ àkúrẹ́ onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba ẹ̀já jọ ṣe ẹ̀já jọ ṣe ẹ̀já jọ ṣe.
1: Igba ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó sùpá adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ glo 99.1 FM àkúrẹ́ àgbálẹ́tu.

0: bẹ́ẹ̀ni jésù nìkan ló lè ṣe é ní báyìí bàbá ní nǹkan kan fún wa látinú bíbélì bá ti wọnú ẹ bí bàbá ti ń ṣàlàyé bẹ́ẹ̀ náà ni a sì lórí ọ̀fẹ́ láti pè wọlé bàbá súre fọ́pọ̀lọpọ̀ èèyàn àbí bàbá ẹ súre fáwọn èèyàn lálẹ́ yìí
1: bẹ́ẹ̀ni
0: ọ̀dà
1: a ó gbàdúrà fáwọn èèyàn lálẹ́ yìí torí pé ìníjẹ́ àkọ́kọ́ nínú prógámù wa tòní a ó gbàdúrà sí rẹ̀ tí ń ṣe lọ nìyẹn a rẹ̀ ní dáwọ́ ẹ̀dúró ìníjẹ́ ọjọ́ kẹta
0: nínú
1: oṣù kẹwàá
0: ọjọ́ tó ní àpẹẹrẹ púpọ̀ ni o ẹ lè pè sórí nọ́mbà 08055111100 tàbí kẹ́ ẹ pè sórí 0706 677 1822 0706 677 1822 àwọn nọmbà méjèèjì tí ó wọlé tààràtà sí ọdọ wa nílé ìgbóhùnsáfẹfẹ nìyẹn àbí ìpè bá ti ń wọlé bàbá ó gbé wọn ó sì súre fún wa bàbá ẹlẹ́ni nǹkan kan fún àwọn èèyàn gẹ́gẹ́ bí ẹsìn ọ̀rọ̀ láti inú bíbélì ọ̀dà ẹjẹ́ ń gba ìpè yìí ná ẹjẹ́ ń gba ìpè yìí ń bọ̀
2: ẹ kalẹ̀
0: àwa sì ń gbọ́ yín o
2: ẹ kalẹ̀ orúkọ mi ni Fẹ́mi Fọláwọlé láti Àkúrẹ́
0: tọ́ à ń gbọ́rọ̀ yín o
2: ẹ̀dúrà mo fẹ́ kí bàbá gbàdúrà fún mi ni
0: bàbá
1: mo gbàdúrà fún yín ní orúkọ Jésù ẹ ò ní wáyé asán gbogbo ọ̀nà náà ti ròyìn pin pé ẹ ò lè jẹ èèyàn kọ́dù yìí tó parí ẹ lọ jẹ èèyàn God bless you sir ẹ lè dára pọ̀ ní Sunday Tola God bless you sir
0: ẹ ṣeun adúgbò ọ̀dà bàbá ẹlẹ́ni nǹkan kan fún wa gẹ́gẹ́ bí ẹsìn ọ̀rọ̀ láti inú bíbélì
1: tí a bá wò nínú bíbélì wa torí pé ìníjẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú ètò àdúrà wa tí a bẹ̀rẹ̀ nínú rédíò ìléni nínú ìwé Psalm 13 mo ti máa lo gbólóhùn kan tí màá jẹ́ ká fi gbàdúrà lónìí ìwé Psalm 13 ẹ jẹ́ ká wo ẹsẹ̀ kínní.
0: Bàbá kẹ́ẹ̀tó ka ọ̀rọ̀ ọlọ́run yẹn ẹ jẹ́ á gbà pé iná ẹ kalẹ̀ o. Ẹ̀dákun bẹ́ẹ̀ bá ti ń pè wá ẹ máa sún sẹ́yìn kúrò nídìí rédíò yín kalẹ̀ láǹfààní àti gbádùn ara wa bí bẹ́ẹ̀ kọ́ kínní ọ̀hún ó máa já yóò sì máa rí bété ni ẹ kalẹ̀ o.
3: Ẹ kalẹ̀ sọ.
0: Ẹ ṣeun orúkọ yín ibi tẹ́ ẹ ti ń pè wá o.
3: Láti Àkúrẹ́ mo fẹ́ kí bàbá gbàdúrà fún mi.
1: Láti Àkúrẹ́ lẹ ti ń sọ̀rọ̀.
3: Bẹ́ẹ̀ni.
1: Ọmọ ò ní kú mọ́ yín lọ́wọ́.
3: Àmì Jésù.
1: Ẹ gbọ́ o, ẹ ṣàmì àdúrà yìí ní orúkọ Jésù. Ẹsẹ̀ òsì yẹn kò ní wú.
3: Àmì Jésù.
1: Ẹ ò ní tẹ nǹkan mọ́lẹ̀.
3: Àmì Jésù.
1: Ẹ lọ gbàdúrà dáadáa yóò dáa fún yín. Ẹ pàdé wa ní Sunday lọ́la. Ẹ ṣe mọ̀.
0: Ẹ ṣeun. Bẹ́ẹ̀ni. Àdúpẹ́. Ẹ bàbá ẹ já wọnú bíbélì.
1: Ẹ jẹ́ kí gbogbo àwọn tí ó pè wá ẹ jẹ́ kán ṣe ìṣòro níṣẹ́jú kan. Nínú ìwé Psalm 13 ẹsẹ̀ kínní ni mo fẹ́ lò. Ó ní ìwọ ó ti gbàgbé mi pẹ́ tó Ọlọ́run láéláé ìwọ ó ti pa ojú rẹ̀ mọ́ kúrò lára mi. Ìgbàgbé ìwọ tí ó bá lè sọ wípé Ọlọ́run ìwọ á ti gbàgbé mi pẹ́ tó. Ó túmọ̀ sí wípé Dávid ní ṣàlẹ́ǹjì kan níwájú Ọlọ́run. Kò sẹ́ni tó ní ṣàlẹ́ǹjì kan níwájú Ọlọ́run. Dávid ní ṣàlẹ́ǹjì kan níwájú Ọlọ́run. So ohun tó bá lè mú kí Ọlọ́run rántí Sioni padà tó dá ẹ̀kọ́ lọ Sioni padà. So Ọlọ́run máa rántí rẹ. Nígbà tí Noah wà nínú ọkọ̀ 150 days nígbà náà ni Ọlọ́run rántí Noah. So Ọlọ́run fẹ́ rántí rẹ báyìí. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí. Àánú máa rántí rẹ. Ògo máa rántí rẹ. Àṣeyọrí máa rántí rẹ. Ìgbéga máa rántí rẹ. Ọlá máa rántí rẹ. Owó máa rántí rẹ. Àṣeyọrí á rántí rẹ. Lórúkọ Jésù gbogbo ẹ̀tọ́ rẹ Ọlọ́run á gbà fún ọ. Ní gbogbo ọ̀nà tó ti ń rákòrò wàá dìde. Màmá bàbá bùrọ̀dá wàá dìde. Iṣẹ́ rẹ kó dìde. Ayé rẹ kó dìde. Ìwé Dẹ́tà Ọlọ́run sọ pé ìwọ kì í ó sì tọrọ. Lọ àti òní yìí lọ. O ò ní tọrọ jẹ. O ò ní ṣàgbé. Bíbélì sọ pé obìnrin ọkùnrin wà lẹ́nu ẹni ọ̀nà tẹ́ḿpìlì dáadáa o ló ṣàgbé. Ṣùgbọ́n àwọn apóstólì fà á dìde. Olóore tí ó fà ó dìde ní ìkórìtà tó wà yìí ẹ̀mí mímọ́ gbé dìde sí ọ. Aláàánú tí ó fà ó dìde ní ìkórìtà tó wà yìí Ọlọ́run gbé dìde sí ọ. Ta lọ́lọ́run máa lò fún ọ. Ṣé òyìnbó ni eyan dudu ni eyan popa ni okunrin ni obinrin ni omode ni agba ni eni ti olorun ma lo fun o iba je governor iba je woli iba je lufa gbogbo bi to ti nilo iran lowo ni oruko jesu olori na olorun ko gbedide si o iwo o ti gbagbe mi pato gbogbo bi ti a ti gbagbe re mo ni anu ranti re pada anu ranti re pada anu ranti re pada olore ranti re pada olorun ranti re pada olorun gbe odide gbogbo yin te gbo mi lalaye te le sami mi o ni koja advice ti mo lo yi o oluwa ko ranti re wa si ri yanu olorun jesu oluwa wa amen god bless you
4: ara mi ninu oluwa eje ka gbekele oluwa
0: ah to baba ti sure fun wa laleye oda awon ipe yen si nwole eje agba ipe na elo e ka le o
5: aye
0: e sun oruko yin bi te tin pe wa o elo e ka le to ipe yen ti ja o ipe yen o ti ja 08055 511110 oni number 10 lanfani ati pe si lori eto laleye tabi ke pe sori 07066771882 number mejeji te le pe si laleye niyan ba tin seto lowo yi bakan na ma fun wa lori ofe atanfani kan number ti a le pe baba si leyin eto ma fi ta o ko to ri pe akuro lori eto yi number ta le pe won si ma fi ta ko to di pe aku lori eto yi agbogbo eyin ti e ba fe pe won le baba aro la ti a pade fun isin ologo ninu ile ijosin ebun temi pataki wa fa won to ba koko wa fun gba akoko
1: ebun temi wa tori pe ola ni sunday akoko o si je ojo kerin a o beere fun ore origun merin tori pe osu kewa la wayi dondon ni kire ko wa wari dondon ni kaanu ko wa wari dondon osu kewa ka ku nkan jo ka wa wari bibeli so fun agbesu ni ki jesu so pe oni sawun sinubu nigba to so o ko jade jesu sawari awon eja to po sinu awon yen won le gbe mo so o tumo si pe losu yi o ma ni ani to ati ani sekun ti eyan o ba ni foundation tele losu yi mo gbagbo ko ma bere a si pari e ni oruko jesu so ola sunday akoko ifamoroyan tun ni anointing service ni ola so e darapo mo ago mesan la ma bere isin wa pelu jo ati ayo a de ma yin olorun gan lodo wa o a ma jo because mo ro pe ki la le ma fun olorun gan ko si tori iyin na ni olorun fe so e darapo mo wa gbogbo to ba la koja or wa si ri itusile Wednesday na ni Wednesday ose yin na e tu darapo mo wa sugbon program wa ma be ni November 1 Sunday akoko November 1 ati Wednesday akoko ni November 4 ti o e fi sokan titi o fi pari si December yo ri yanu loruko Jesu
0: mi a gbogbo eyin te lori ofe atamfa ni lati ma gbo wa e ku orire tori pe be ba nilo ito ni woli to daju Olorun lo baba yi apostle prophet Moses ayo dele baba dada fi na pase oro Olorun lo won o eni o ba nilo woli lo to to daju to ni lo ito ni woli kan sinu jo GMM e si lanfani lati ri kini lati ba Jesu pade nbe oda mo so kini kan le kan mo ni ma fi number baba sita ti a lori ofe lati ma pe won si nigba ti mo ba ti yonda won tan number won ohun re e ko le 09061858500 09061858500 number one yen bi mo ba ti si lenu se ran se won lanfani ati gbe o won si ba wa soro baba wa pe ti won o gbe a je ke boya baba n gbadura lowo aboni nkan kan ti won se lowo niyan 09061858500 e ma binu gbogbo eyin te n pe wa ta lanfani ati gbe ipe yin mo ojo ti lo ni baba e sure fun gbogbo awon ti won gbo wa lale
1: gbogbo eyin te n gbo mi mo gbadura fun yin oluwa ko gbadura fun yin
0: amen
1: be se ma darapo mo wa ni ori eto yin igba gbogbo oluwa ko darapo mo yin mo wa gbadura fun iranse ti olorun lo fun wa lati je ka ma wa si radio yi lati le kede ise iranse yi kakiri gbogbo ondo state nigeria olorun ko so won di nla ko pese fun ani won eyin te n gbo mi nile e o ni sanko e o ni damu ijaye o ni janyin ina omo ni jo yin ibi aye o ni ba yin loruko Jesu e oni wale e oni sorin ku sisimi ola gbogbo awon alufa lotun losi orun ko ba yin se o eyin omo ijo lola emi ti ofisi olorun olorun ko gbe wo yin be ni ko ri o osun ya da fun yin o ile ise yi yo ma tesi waju be ni ko ri o Jesu oluwa wa ami ami ami ni oruko Jesu
0: to munki ogun tarigi soro soro ay seso ah o wa meye ah ti o gori ate eto laipe to ah loruko gbo awon ti won baba ko wori wa sori eto loni ni mo nki wa wi pe akueti gbo eto fun toni o titi ojo mejo ta tun jo pade Matthew Adekunle Oladeji loruko mi o ti gbo eyan pe ni ododo alafia ni fun wa o

0: ṣọlá mi ọmọ.
1: Mo mọ bẹ́ẹ̀ tí wọ́n bá ti fẹ́ máa kí àwọn èèyàn ilé mi náà máa kí àwọn èèyàn tèmi. Ẹ káàlẹ́ o, gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ rédíò alálùbáríkà tẹ̀ ti ń gbọ́ wa yìí, iléeṣẹ́ tí a pè ní Glow FM 99.1. Ẹ máa káàlẹ́ o, ẹ kọ ọjọ́ mẹ́jọ lórí ètò Lágbo Fújì. Lágbo Fújì náà gbé kalẹ̀ fún gbogbo àwọn agbára àwọn tẹ́ pé wọ́n máa ní láti máa gbára kà sílẹ̀ láti máa gbádùn iléeṣẹ́ rédíò dáadáa. Mo kí yín o, ẹ káàlẹ́ tèmi, Matthew Adékúnlé tí gbogbo èèyàn pè ní Òdòdó, àwọn ló dìde kúrò lórí àtẹ ètò yìí tèmi náà ga àtẹ ètò lálẹ́ tèmi ewa ẹ̀ṣẹ̀ṣù. Mo dé o, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, gbogbo ẹ̀yin olólùfẹ́ Lágbo Fújì, ẹ káàlẹ́ o, ẹ tún kú dédé àsìkò tèmi, a tún dùn, a tún ju ti ìjẹ́jọ lọ.
0: Kábìlẹ̀kàn sí ìjọ ọmọ ẹlòmíì, àìdẹ́wà sí ibi tẹnitẹni.
1: Òdodo ọ̀rọ̀ ni o.

0: inú òtútù ọ̀n gan ọmọ tí a ti ń sọ pé kán rẹ̀ lẹ̀ kó má lọ pọ̀ jù lálẹ́ tèmi pé òjò ń rọ̀ láwọn ibì kan. Mo mọ̀ pé àwọn èèyàn tó bá wà lóní gàárì pàápàá ní ìfẹ́ lódùn ẹ rí pé òjò yẹn ń ṣe bákan inú òjò náà ni mo ti yá sá kúrò ń lé pé kó bá da kó ká mi mọ́lé o. Èní ọjọ́ kẹta lágbára lọ́yẹ̀ mi àti yín lọmọdé lágbà wa ayé wa òní ta. Èní tẹ́pẹ́ ọjọ́ kẹta oṣù kẹwàá la wà yí oríire kó máa wá wa rí lókùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbà wa ní àti alálejò wa ẹ̀ka lẹ́sẹ̀. Tèní á tún ya kilala á tún dùn kílẹ̀ gbọ́nì jẹ́jọ́ tẹ̀ ń kan sára tèní á tún ya kilala o. Mo ti sọ fún yín pé tí máa ti rí orin tí máa ti rí microphone tí máa ti rí àwọn kọ̀mpútà ilé tó ń ṣẹ́jú táwọn kan lo òkè táwọn kan lọ ìsàlẹ̀. Pàápàá àwọn kan sọ ilé tó yẹ pé ó ń dún lásìkò tó yẹ kó dún tí gbogbo ẹ̀ tó ń ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ ayayayaya ọpọlọ mi máa ń taná lẹ̀ bí transformer tó faná wá sí àdúgbò ni o.
1: Torí ìyá mi bàbá wọn bí mi dá.
0: Ó dá mo sọ fún yín lálẹ́ tèní bá a ṣe ṣé ni ò ní pàápàá nítorí pé bí mo ṣe rò pé ó máa tó ó dà pé kí náà ò fẹ́ tó bẹ̀ ọ̀dà ẹ̀jẹ̀ ká ṣe báyìí náà mò ń bọ̀ náà.

0: ètò lágbólé fújì ìgbò fm tí wá ṣe ṣonṣe ẹjọ èmi fọwọ́ ẹ̀tún sọ̀yà gbogbo èèyàn ẹ má gbọ́ ètò alálùbárì ìka tó kárí ayé ìgbò fm ẹjọ̀wọ́ mò ń bẹ̀ yín o ẹjọ̀wọ́ kẹ má gbọ́ ètò yìí ètò alálùbárì ìka ni tó kárí ayé pátápátá ètò tó gbé ní sókè tó múnú ẹ nínú ètò lágbólé fújì gbogbo oyin mú kíkúkí èmi kí n gọmá jẹ olóòkun mò ń fọwọ ètò yìí sọ ọyà o gbogbo èèyàn ẹjọwọ ẹ má bá ń gbọ ní glo fm ẹjọwọ mò ń bẹ yín o kí n gọmá jẹ wá sí ìhù lókùnkún wí ètò lágbólé fújì ètò lágbólé fújì ní glo fm eléyìí tá a máa ń gbọ lójoojúmọ o ọmọ ajé wá sí ìhù ló ń sọrọ ẹjọwọ ẹ má bá ń gbọ mò ń bẹ yín torí ọlọrun ọba ni ọmọ ajé olókun wá sí ìwò ètò lágbólé fújì ẹ máa gbọ ó kárí ayé ẹjọwọ kẹ ẹ máa gbọ ó kárí ayé ètò lágbólé fújì ní glo fm ẹ máa gbọ ó kárí ayé ẹ máa gbọ ó kárí ayé.
1: ó dúdú ọ̀rọ̀ nìyẹn o bó ṣe máa jẹ́lẹ̀ ṣe ń gbọ́ lálẹ́ tèmi mo sọ fún yín mo ní tẹ́gbẹ́ ọ̀rọ̀ fújì iṣẹ́ èmi àti yín ni ẹ ṣàfọkànbalẹ̀.
2: pátákàsá fọmọ ní bó ṣe o.
1: bẹ́ẹ̀ ni lálẹ́ tèmi àtijọ́ wà papọ̀ àtijọ́ lẹ̀ papọ̀. kéwà ni máa ń gbé mi rìn ó máa ń gbé mi tìràbàyè ó máa ń gbé mi yípo ni ó ti ń rìn mí lálẹ́ tèmi ó ti fẹ́ máa já mi jẹ tí oòrùn bá lọ pa mí lọ́sàn tí òjò pa mí lọ́wọ́ ìrọ̀lẹ́ tí mo tún wá délé agbára tí èsì wá ń fẹ́ sí mi lọ́pọ̀lọ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ewa ẹsẹ̀ ṣò díẹ̀díẹ̀ ilẹ̀ ti ṣú o. ṣẹ́yìn ń gbádùn ẹ̀ ẹ má yí kiri ọ̀hún sókè jẹ́ kó ra wà níwọ̀nba tó wà yẹn o.

0: ṣebí ní ìjẹjọ tẹ ẹgbẹ ètò yẹ gbọ òbítíbitì àwọn pásítọ àwọn wòlíì bó ṣe dá sí ètò inú ìjẹjọ nítorí pé ètò fújì kọ kúrò lẹtọ lásán tẹnìkan lè máa ṣe wórowóró lé lórí o àwọn pásítọ kan tún ti wà ń kalẹ lálẹ tèní láti gbọ ètò yìí pásítọ ọláwálé tó jẹ chairman àgbẹdẹ ní àwùlẹ bàbá mo kí yín o àwọn rìwáyà nìyẹn àwọn ti gun wọn ti lé ti ń bọ àwọn ti jókòó wọn ti fàdúrà ràn wá lọwọ pé tèní á ṣe é ṣe bàbá ẹ ṣe o ìpolówó ọjà yín mo ló ṣe pàtàkì lórí ètò yìí.
1: ìláyẹlẹ́dúnpàdé mi bàbá ẹ ṣe kí kí n kọ́ sí.
0: àmì àmì àmì àmì àmì àmì.

gbagbọ bí mo ṣe ń kọrin. Kíkẹ́ ọlọ́gùnrọ̀ mi, kò jọ tẹ́kẹ́ nínú gbọ́. Bẹ́ẹ̀ látọ́jú aláyé ti dáyé, tí mo ti jáde nínú eré fújì. Gbogbo bí mo ṣe ń ṣe, ara ọ̀tọ̀ ni. Bí mo ṣe ń lùlù, ara ọ̀tọ̀ ni. Kò sáwò fáṣe ní bí.

0: fèrè níbi tó jìnà tó bá ti gbóhùn mi bonitohun tó bá ti gbóhùn mi kò tún ní sọ pé ohun yẹn dàbí ohun lágbájá ó ti mọ̀ pé mi náà ni.
1: ṣèbí mo ti sọ fún yín pé nǹkan tó bá ń lọ lágbolé fújì máa jẹ́ kẹ́ ẹ mọ̀. Abbas Akande Obese ló sọ pé òní number one nílé fújì lásìkò tá a wà yìí o. Ó ní o ò fẹ́ mọ nǹkan tẹ́nikẹ́ni fẹ́ sọ. Ó ní kò sí ẹnìkan tó lè sọ pé apá bo lòun ti wá àbá apá bo lòun fẹ́ gbà lọ.
0: Lágbolé fújì.
1: Ṣèbí ẹ̀yin náà ń gbọ́ lágbo fújì lẹ́ ń gbọ́ yìí o.
0: Yí wọ́n dà.
1: Nǹkan tó bá wá ṣẹlẹ̀ lágbolé fújì gbogbo ẹ̀ la máa mú wá fún yín.

0: ọmọ bá dàpọ̀ ṣátúyì bàbá mú kí n pé ẹka lẹ́tẹ̀ ní o àwọn ilé wọn ti jágà wọ̀ pé ètò ń pé wọn ní ó ń dún dáadáa níbi táwọn wà. wọn ní iléeṣẹ́ glóòkù ó rìnlẹ̀ gidi gan mo kí yín o.
1: ẹ̀pọ̀ ohun mi.
0: ó dá látọ̀dọ̀ àbáṣe àkàndé òbéṣeré yẹn ẹ jẹ́ kí n tún lọ sí ọ̀dọ̀ ẹlòmíì nínú àwọn olórin torí àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ lágbolé fújì ó pọ̀ ní àárín ọ̀sẹ̀ tó kọjá yìí ẹ jẹ́ kí n máa wò ó àpasùmọ̀ sọ̀rọ̀ ń pa nǹkan kan ó sọ̀rọ̀ nípa òṣùpá saheed kí ló sọ́n padà òṣùpá saheed ẹ jẹ́ ká tó kọjá sápá abẹ̀ ká wò kan tó sọ́n pa saheed òṣùpá ẹ̀yin náà ẹ tó gbọ́ pé ṣé pé bẹ́ẹ̀ lórí lágbolé fújì lásìkò tá a wà yìí ọ̀dà ẹ jẹ́ ká gbọ́ ti pàṣọ o.
2: ebo ló wà ẹ kíkẹ ọkọ gbádùn kiri gbádùn sport gbádùn sport àwọn ọdọ bàbá bílí ọdọ bàbá bílí ọdọ bàbá bílí ọkọ wọn wà lọlá mi ẹ kábẹ pẹlú sọkọ kan wájú jẹ mi. Bàbá bẹ̀rẹ̀ ṣàǹsùmẹ̀ pé akọrẹ́dé ń bọ̀ mí lọ́la o ìgbà kí n máa wá o so bàbá bẹ̀rẹ̀ ṣàǹsùmẹ̀ ti máa wọrí bàbá wa dúró ní ẹbí ní ìbọ̀.
0: ṣe bí ẹ̀yin gbọ́ nǹkan tó ń lọ yẹn alabi pasuma òun ló ń pe dr king saheed òṣùpá pé saheed òṣùpá o ẹnìkan ń ṣaláìsí mi ò fẹ́ dárúkọ nítorí kó má dàbí polówó ọjà bàbá àtolówó ńlá kan ní tí wọ́n pè ní bàbá aládò ẹ̀ ẹ jẹ́ kí n sọ́n pa abẹ̀ yẹn péré ẹ o bàbá aládò ló ṣaláìsí ní àárín ọ̀sẹ̀ yẹn ní alabi pasuma wà lọ́bẹ̀ ló wá rí pé òṣùpá ò tí wá ló bá ń pè saheed òṣùpá pé àti rí aláyé kí ló ṣẹlẹ̀ tó wà kíní kan kìdí kẹ́ mọ̀ àwọn èèyàn wá wà wọ́n dà pé ṣé bẹ́ẹ̀ ni àárín pasuma pẹ̀lú òṣùpá saheed gún tó ni ó tẹ̀ tó wá sọ̀rọ̀ kankan gan tẹ́ pé mo yìí ń wa ẹ jẹ́ kí n wò ó báyìí náà máa lọ lórí afẹ́fẹ́ yìí tó bá lè lọ lálẹ́ tì ní wàhálà ìtàlẹ́ àjọ tó gbádùn ara wa síwájú àti síwájú sí mo ní pàṣọ nǹkan tó wá sọ nípa òṣùpá á yí àyín lẹ́nu kódà ẹ̀yin gan ẹ máa sọ pé ó dà pé ó ti dé sápá bí ẹ bá mi wo ilé tó wà ní orí ẹ̀rọ yìí kásá ìwò bá nǹkan tí pasuma tó sọ pa òṣùpá again tẹ́yìn bá gbọ́ wàláì gbogbo yín lẹ máa nífẹ̀ẹ́ sí alabi pasuma láti pé kiri ni ẹ jẹ́ kí n gbọ́ báyìí.
2: kéèyàn kan má ti ẹ̀ gbìyànjú àti sọ̀rọ̀ òṣùpá láì dá létí pasuma máa pè é máa sọ fún pé wọ́n wà ń bí o kí ló fẹ́ kí n bẹ́ẹ̀ ṣe fún wọn. so bẹ́ẹ̀ náà ló dẹ̀ ṣe rí lọ́dọ̀ akóredé mandétọ̀ náà àyìnlá kò fẹ́ gbọ́ tó ló máa sọ fún ẹ́ pé ànábì pàṣọ òun máa nàbí pàṣọ nínú fújì òun máa nàbí òṣùpá òun máa nàbí pàpá. so closeness yẹn sìn ọlọ́run máa ń da àrin wa rú mọ́ ẹnìkan ṣe ṣù bí èèyàn èèyàn bí èṣù tó máa sọ ọ̀rọ̀ fún pàṣọ máa ṣe báyìí òṣùpá tí òfin ẹni níkà jẹ́ pé kí n bí pé ṣé òótọ́ ni àbí wọ́n máa sọ pé pàṣọ níbi kan mo gbọ́ òṣùpá lọ́kọ̀ọ́ ń ṣe yánmọ́ yánmọ́.
0: ṣẹ̀bẹ́ yín ti gbọ́ báyìí pé pàṣọmọ 5 and 6 lòun àti òṣùpá lọ́wọ́ tá a wà yìí o bí ẹ̀gbọ́n sí àbúrò bí ọ̀rẹ́ sí ọ̀rẹ́ àwọn tẹ́ pé wọ́n àjọ máa jẹ tájọ máa mú ni níléeṣẹ́ rédíò yìí lórí ètò lágbo fújì tẹ́ pé a ti ń sọ̀ táwọn onífújì tá a ti mú nǹkan tó ṣẹlẹ̀ lágbo olú àwọn onífújì wá fún yín iléeṣẹ́ fọ́níṣọ̀ kan tá a pè ní olúwa modúpẹ́ fọ́níṣọ̀ ventures àwọn ti darapọ̀ mọ́ wa o tó bá tó àkókò a ṣàlàyé gbogbo nǹkan tí wọ́n ṣe iléeṣẹ́ wọn àti ibi tí wọ́n wà àti fóònù nọmba wọn a jẹ́ kẹ́ gbọ́ lálẹ́ tèmi ẹ jẹ́ kí n ṣe báyìí torí pé gbogbo àwọn kiní yẹn mo sáré fẹ́ tòlera tòlera ni ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ táyé kọ́rẹ́sì ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ táyé kọ́rẹ́sì ó dà pé òun àti pasuma sọ̀rọ̀ kan nípa táyé kọ́rẹ́sì gan ẹ jẹ́ kí n tún wò bá pasuma yẹn bá ó wà ń bẹ̀ tí ò bá wá sí ń bẹ̀ a jẹ́ wípé ìyẹn ti lọ nìyẹn ọ̀dà ẹ jẹ́ ká wá gbọ́ nǹkan tí tọ́pẹ́ nọ́tìkà sọ ẹ jẹ́ kó lọ sí apá òkè yẹn díẹ̀ ẹ jẹ́ kó lọ sí apá òkè yẹn díẹ̀ tọ́pẹ́ nọ́tìkà ẹ jẹ́ kó lọ lọ́wọ́ kan sí ẹ jẹ́ kó ìlọ tá bá ti rí tọ́pẹ́ nọ́tìkà tọ́pẹ́ nọ́tìkà ni kí ló sọ nípa ògo ìbàdàn ẹ jẹ́ ká tó kà á síwájú lálẹ́ tè ní mo ti lòdù ẹ̀ wá fún yín ẹ kí ló sọ ń pa ẹ jẹ́ ká gbọ́.
3: generation táyé.
4: ẹ kì í ṣe generation.
3: yẹ́ẹ̀ kò ṣáájú èmi bẹ̀rẹ̀ orin èmi ọ̀gá eléré ni mí láti ilẹ̀ mi ò gbé ni fẹ́ ní bọ́ọ̀dì ìgbà tó ti ń gbé ni fún ẹ̀gbọ́n ẹ̀ bọ̀dá dímọ́lá torí bọ̀dá dímọ́lá náà kọ́mí jackson ọ̀gá tiwa náà tún ni. te ba re to ni fuji mi so yi pe ohun o ti e me to nje be ohun ngba to ohun bere ohun o ti e gbo ohun e to nje be oni fuji na mo nkan to so is nowhere to be found
4: ngba te yin bere
3: yes iya o no se record because everybody because amo eyan mi to pon join wa industry be 10 years ago ta na ba ma so ron ta wala o ti wa industry o ti pe gan about 10 years ago you join us in nkan to sele ngba lo se kini lo mo nkan to ti sele another 10 years back ko to de show money for gba ti ta ise mi go I never say anything about it because there was a year ti ma
0: oda nipa taye currency niyan o so pe awon le pe won se bere ni omo lenjeleje ni won pe igba ta won tin bere ngba yen DJ Yusuf lo so pe ko taye currency o ti se nkan kan pa yen but ija kan wa larin taye currency atalabi pasuma taye currency kilo wa so so ti be paso so ti be awon fans paso so ti be awon fans ti e taye currency e je kin gbo nkan na ti taye currency o go badan apresi onla baba honorable e te ka wa gbo nkan to so nipa ba e be lo be o ba tin la gidi sibe pe ko jo ra won ni to ba pe o ti se ton be ataye currency so ti be paso abi o ti be awon fans paso ada e te ka gbo ti nkan to so nbe
2: ti mi ni alaji taye currency okolo mo ni ba ba pe si won ni pa wiwe ti o lo ni ori aye lukara ori internet ni elejo meta mo ki eyin ore wa eyin te fẹ́ràn Fuji especially Pasuma fans club Taye Currency fans club eyin olólùfẹ́ Fuji general ẹlòmíì tó bá sì yàn gbọ́ ẹ má bínú o I'm very sorry for what happened right because èèyàn máa ń sọ nǹkan bí tó jẹ́ pé ibi táwọn èèyàn máa gbé lọ ó máa yàtọ̀ gẹ́gẹ́ bó ṣe yé mi ohun ilé mi kọ̀ so ẹlòmíì rẹ̀ tí yíma wa lọ́pẹ́ mo ń bú pasuma ni èrò bíbí rẹ̀ tí pé mo ti bú pasuma ó wà ọ̀gá mi ní paso arábàbí àpèsì ọ̀gá ńlá Fuji nkankan náà ni wa so ẹ má ya mo bẹ̀yìn alájí wa sọ lọ́pẹ́ pasuma ọ̀gá mi ni àwọn gan ń wò wá àwọn orí wa pé Taye Currency I'm lawyer person to alájí wa sọ lọ́pẹ́ pasuma sí àwọn ọgọ́dẹ mọ̀ bẹ̀ tó bá dàbí pípọ̀ ya ọmọdé òun mo rí jọ kó má ra lọ ọ̀gá I'm very sorry ọ̀gá wa kò ní bàjẹ́ àgbà máa ń gbà náà ni so mo dẹ̀ tún fi àwọn bàbá wa látòrí alájí kan ní tí àyìnlá fún àkíyèsí bàbá wa alájí arábàbí ẹ̀báyégún gbogbo ní gbogbo yorùbá general k1 the ultimate fún àkíyèsí tí wọ́n pè wá sí àti president onífuji alájí sk sensation ọlọ́run àjẹkẹgbẹ́ fún wa ẹni dàgbàyà gẹ́gẹ́ bí ó ṣe ń lọ ẹyin ti pasuma fans club I'm very sorry ẹyin ti taye currency one love gbogbo onífuji ìdí fuji kò ní ṣe kíni kò ní bàjẹ́ alájí ṣe fẹ́ àlàó ẹ má bínú ẹ mọ̀ pé àjọ ọmọ oko brother mi ẹ má bínú one love.
0: Òun náà lẹ ti gbọ́ yẹn o látọ̀dọ̀ Taye Currency DJ Yusuf Yaki wo bá mo lè rí àtọ́pẹ́ nọ́tìkà àtijọ́ sọ̀rọ̀ ó nù má bá wa sọ̀rọ̀ lórí ètò yìí bá ká fìyẹn sí ọjọ́ mẹ́jọ torí pé mò ń wà àkókò yìí bákan náà again Idris Aloma àwọn èèyàn tẹ́ ti ń bèrè lọ́wọ́ mi wọ̀nyí gbogbo wọn láti jọ sọ̀rọ̀ ká má parọ́ tanra wa jẹ́ o èmi àti wọ́n jọ sọ̀rọ̀ wọ́n ní wọ́n á pè wọlé síléeṣẹ́ rédíò yìí ṣùgbọ́n òde eré tán lọ ẹ mọ̀ pé àwọn olórin Fuji ọ máa ń pẹ́ lóde eré àti wàá mọ̀ bá wọn ti délé báyìí o àbí wọn ò tí ì lè délé ẹ jẹ́ kí n wá sí ọ̀dọ̀ Idris Aloma yẹn ẹ jẹ́ kó wá sọ́wọ́ ìsàlẹ̀ díẹ̀ máa lè rí Idris Aloma ń bẹ̀ tí má Idris Aloma ẹ jẹ́ kí n bó tẹ̀ ṣe kan nínú orin ẹ̀ kí n lò lẹ́yìn ẹ̀ ọ̀rọ̀ tó sọ nípa òṣùpá ilé tó sọ nípa àmúrí tọ́ndà ilé tó sọ nípa àwọn awuyewuye tó ń lọ láàrin Taye Currency àti òun pẹ̀lú orí yọmí amsat gbogbo ẹ̀ ẹ jẹ́ kó wá sọ́wọ́ ìsàlẹ̀ tún má ti rí mbẹ̀ a jẹ́ pé òkè ṣe ẹ ṣe púpọ̀ ẹ jẹ́ kó ìmọ̀ àbọ̀ nísàlẹ̀ díẹ̀ sí ọ̀dà ẹ jẹ́ kí n kọ́kọ́ wo ti eléyìí níbi microphone yẹn ẹ jẹ́ kí n gbọ́ yẹn nọ́mbẹ̀ tí má ti gbọ́ yẹn a mọ̀ nǹkan tí ó sọ ẹ jẹ́ ká gbọ́ ò torí.
5: Abẹ́ orí sáré tàbí ìhùyẹ́.

mi èyí tẹ́mi ń tẹ̀lé tó du gbogbo mi náà pé. Torí yọ mí bá wọlé ipò wo mo fẹ́ dì mú. Fọwọ́ fún wọn lọ́sí lórí ètò yẹn. Pẹ́pò tàrà kí Rasidi wà láyé Ajímọ̀bí. Tí Kọ́lẹ́sì wà láyé Ṣèyí Mákindé. Tó bá sùn kò rí yọ mí ipò yẹn mo fẹ́ dì mú. Táwa mo fi bú ẹyin èèyàn wa. Àmọ́ wọn lá.

0: abẹ́ orí. Sanita fi hùyà ẹ, èyí tán gbé kiri.
1: Bẹ́ẹ̀ni ẹ mọ̀ yí pé bí ọ̀rọ̀ kan ọ̀rọ̀ òkèrè tí ò bá lè kan á dì. Mo ti sọ fún yín lórí ètò yìí àwọn dago mọ́kànlá ni o ẹ fọkàn balẹ̀ lálẹ́ ètè ní omi pọ̀ láàmú. Mo ní kí n gbogbo ẹ̀ kí n kọ́kọ́ máa run sílẹ̀ kí n máa rin sẹ́lẹ̀ ni ṣùgbọ́n ẹ jẹ́ kí n ṣe báyìí nítorí pé wọ́n dẹ̀ nìkan ò ń jẹ́ kí ilẹ̀ fi.

0: ṣe.
1: Ọ̀gá ò tí ì sùn láago mẹ́wàá ẹ̀ tí ì sùn ẹ kálẹ̀ yìí o.
0: Bàbá ni kò ṣe.
1: Bàbá wa Àfọlábí Ọlá Olúwa kàkà kí Elédùmọ̀rè akọrin ọba Bútọ́tọ́ ọ̀gá AYSS ò bàbá AYSS ẹ kálẹ̀ sà. Ẹ ṣé o ẹ kú gbogbo ìgbà wa ẹ kú ọwọ́ wa o kò ní kẹ̀yìn nìkan sà. Bẹ́ẹ̀ ṣe filé wa lọ́wọ́ lọ́la wa náà ń ṣe yìí o àwọn èèyàn ń kan sára sórúkọ Ọlọ́run alàyè nínú ayé yín nínú ayé wa náà ẹ ṣé bàbá. Àfọlábí Ọlá Olúwa ẹ bá mi máa kí ọ̀gá mi bọ̀ sókà tó ń jà màlàmá tí wà Àfọlábí nìyẹn kẹ. Ṣé wọ́n ń jẹyán tó rọ̀ tìpọ́tìpọ́ lálẹ́ tèmi. Ewa iṣẹ́ ṣò pẹ̀lú Rẹ̀mí Àlùkò. Iléeṣẹ́ Glow FM lẹ ti ń gbọ̀ wáyé 99.1. Àwọn èèyàn máa ń sọ pé ìwà iṣẹ́ ṣò kò máa ń ṣe ètò tó dọ̀ mú ní àhá. Orí kò sí ọ̀nà tí ó gbà mí kò sọ ọ̀nà tẹ́ pé mi ò lè gbé gbà. Àbí kí n sọ ìrírí ayé fún yín lálẹ́ tèmi kẹ́ mọ̀ pé ó tún wà ń bẹ̀
0: ní.
1: Ó máa ń yà àwọn èèyàn lẹ́nu mo kí yín o bàbá wa Pastor Wálé Àṣìàmánu Àgbẹ̀dẹ ní Àwùlẹ̀ bàbá mo kí yẹn kálẹ̀ sà. Àwọn pásítọ̀ ń gbádùn ètò yìí àwọn wòlíì ń gbádùn ètò yìí àdúrà yín ò lọ́lá.

ìbí mo sọ fún yín pé àwọn wòlíì pé wọ́n gbọ́ ètò yìí ẹ káàlẹ́ ògbógbó ẹ̀yìn wòlíì tẹ́ ń gbọ́ ètò yìí wòlíì pásítọ̀ mísítà mísísì ẹ̀ fámilókun olóye olówó láyé mọ̀ àtijọ́ prestige mo kí yín pé káàlẹ́ o àwọn tó lẹ́lẹ̀ mi lórí òkè ajọ́máwá sọ̀kalẹ̀ lẹ́ẹ̀mí lọ́la ni ní ọ̀daràn òdúbẹ́ ẹ ṣé mo kí yín ìyá wòlíì kíkẹ́ lọ́mọ agbọ́mọ làmú mà kí yín o ẹ ṣé gidi gan ni àwọn ń gbádùn ètò yìí mo sọ fún yín pé yakilá lálẹ́ tòbí máa ń jẹ́ ní gbogbo ìgbà ètò tí ò kí ń faró tẹ́ pé kì í tutù nínú ni èmi kàn máa ń ṣe lọ́wọ́ lẹ̀ pé àwọn tó wà lórí bẹ́ẹ̀dì kan lè máa sùn lọ́nu ṣùgbọ́n wọ́n ní àwọn fẹ́ máa kó mi jẹ́ wọ́n fẹ́ máa gbọ́n mi mú ni lálẹ́ tèmi ẹ ṣáà fìkalẹ̀ sí àjọ gbádùn ara wa sẹ́ẹ̀.

0: ẹṣẹ ìmá bínú.
1: pẹ̀lú dúdú pẹ̀lú.
0: wọ́n ní gbogbo ọ̀rọ̀ yẹn.
1: bẹ́ẹ̀
0: tẹ. advice ti dẹ̀mí àlùkò ń fún yín yẹn ẹ máa mú lò ṣé ṣọ́ọ̀ṣì lè sọ jù bẹ́ẹ̀ lọ ṣé mọṣáláṣí lè sọ jù bẹ́ẹ̀ lọ ni.
1: bọ́sí wọn ni.
2: bàbá àti wèrè.
0: ṣèbí ìwáṣù kan ojú ẹlẹ́yìí lọ mò ń sọ fún yín pé tẹ́bá pé ń gbọ́ ètò fújì pápá lágbo fújì níléeṣẹ́ rédíò glo fm yìí ká má tanra wa jẹ bitiket èèyàn fi lọ sí ìjọba ọlọ́run ni o. eléyìí ilé ológo ló kó yín lọ kì í ṣe ológogóró kẹ.
1: fọwọ́lọ́mú nípa ti àwẹ̀ àti àdúrà rẹ.
0: àtàwẹ̀ àtàdúrà ọlọ́jọ́ bíi èní mò ń kí yín o. Aliaji Adesina Asaju ni Ifelodu community ni Megas Onigari mo kiyin o baba e ku oriire ojo eni opolopo elemi yin ma se laye o e ti sodun e o tu se yi to nbo lagbara loro ga ogojulo eni to ba ba mi ri won e ma ba mi ki won pe mo ki won Alaji Asiwaju Adesina mo kiyin e ma ba mi ki Alaja nbe eyi ni awon civil defense ni yen e ka le yi o e ku gbadun

0: Hello, I can't hear you.
1: Hello.
0: I can't
1: hear you.
0: Yes, what do you have to think? Why?
1: Hello? Hello?
0: Yes, I'm going.
1: Nǹkan tí mo fẹ́ sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé wọ́n àgbékalẹ̀ ọ̀rọ̀ ló ni àwọn èèyàn get dáadáa. Tí wọ́n fi ń sọ pé bóyá iṣẹ́ kọ́ lowó, téèyàn bá ń ṣiṣẹ́ iṣẹ́ ò lè dowó, bọ̀ téèyàn bá ń ṣiṣẹ́ iṣẹ́ á dowó. So nǹkan táwọn èèyàn get dáadáa nìyẹn.
0: Kí lorúkọ yín sà?
1: Ẹ ṣe sàrọ́dà sọ.
0: Kí lorúkọ yín? Àdàwọlé lorúkọ mi. Láti bo.
1: Àdàwọlé lorúkọ tèmi.
0: Láti lúbo.
1: Kọ́láwọlé lorúkọ tèmi láti Jọ̀ká.
0: Láti Jọ̀ká, ó dá.
1: Láti Jọ̀ká.
0: Mo ti gbọ́ yín, gbogbo Nàìjíríà ti gbọ́ yín.
1: Nǹkan tí mo sọ ni pé iṣẹ́ kọ́ lowó. Iṣẹ́ kọ́ lowó.
0: Òun náà ni
1: pé. Ẹni tó bá ń ti iṣẹ́ kọ́ lowó, bọ̀ ti iṣẹ́ lowó.
0: Ẹ ṣé púpọ̀, ẹ ṣé. Gbogbo ọmọ Nàìjíríà get mo ṣe sọ yẹn, ẹ̀lú ẹ̀ka lẹ́yìn o. Ẹ̀ka lẹ́yìn orúkọ àbújá tí ń pè wá yìí.
2: Bẹ́ẹ̀ka.
0: Kí lorúkọ yín?
2: Ọmọdé Peter.
0: Ọmọdowó.
2: Bẹ́ẹ̀ka.
0: Láti ìlú bo.
2: Àbílú Àkúrẹ́.
0: Ọ̀rẹ́ ẹ̀sùn kò rédíò yẹn ká lè gbádùn ara dáadáa. Ṣé iṣẹ́ kọ́ lowó àbí iṣẹ́ kọ́ lowó?
2: Iṣẹ́ lowó.
0: Ok, torí gbogbo ọmọ Nàìjíríà ló máa sọ pé iṣẹ́ kọ́ lowó, iṣẹ́ kọ́ lowó. Wọ́n sọ pé iṣẹ́ kọ́ lowó ní báyìí o. Ó yọ àbílẹ́nu báyìí o. Ok, ọ̀dà 08055511110. 08055511110. Nọ́mbà tó máa pèsè nìyẹn o. Ọ̀dà Rẹ̀mí Àlùkò wọn ni kò máa kà á sí wa. Èdè bó nìyẹn Rẹ̀mí? Ọ̀dà ẹ jẹ́ kí n tẹ̀ wá kúrò lápá ọ̀dọ̀ rẹ̀ mí òun mo fẹ́ ẹ jẹ́ kí n gbẹ́kọ̀ọ́ ẹnìkan kí n kúrò bẹ́ẹ̀ ẹ̀lú ẹ̀ka lẹ́yìn o.
1: Ẹ̀ka lẹ́sọ̀.
0: Ẹ̀ka lẹ́sà.
1: Ẹ̀sọ̀.
0: Orúkọ àbẹ̀rẹ̀ ti pè wá yìí.
1: Ẹ kó tó sá o.
0: Ẹ ṣe púpọ̀ sá, kí lorúkọ yín o?
1: Ẹlẹ́sà.
0: Orúkọ yín sá, kí lorúkọ yín?
1: Orúkọ tèmi ni Samuel láti Àkúrẹ́.
0: Láti Àkúrẹ́ olóyè mẹ́kùn.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ok, à ń gbọ́ yín o, Nàìjíríà ń gbọ́ yín o. Gbogbo Nàìjíríà ń gbọ́ yín sẹ́.
1: Ó ní iṣẹ́ kọ́ lowó sẹ́.
0: Ok.
1: Iṣẹ́ lowó, kéèyàn bá nìkan tó ṣe. Even one tí wọ́n bá ti ń gbàdúrà pé kọ́ lọ́run kó bùkún un, iṣẹ́ tó ń ṣe, yan lọ́run máa bùkún ẹ̀. Because tí Dáfídì ò bá wà nínú gbó tó ń ta gìtá, kò sí yàn tó máa rí láti lè fi rìkọ́mẹ́ǹdì ẹ̀ fún ọba. So, gìtá tó ta níbẹ̀, even

0: ẹni tó nílò iṣẹ́ pé ẹni tó nílò iṣẹ́ tí mo ṣe láti lè fi recommend mi fún láti lè fi sàm lọ sókè pé kọ́ lọ́hùn kó jọ kó jẹ́ kéèyàn kó recommend iṣẹ́ tí mo ṣe fún ẹni yẹn.
1: Ọ̀dà ẹṣẹ́ púpọ̀.
0: So iṣẹ́ lówó.
1: Iṣẹ́ lówó.
0: Ọlọ́run.
1: Àmì àmì àṣẹ ìdùmọ̀ rẹ̀. Ó dá báwo lẹ́yìn ṣe ń fìlẹ̀ báwo lẹ́yìn ṣe ń gbádùn ẹ̀ sí. Ọ̀dà ẹ jẹ́ kí ìyẹn já kúrò bẹ̀ ká gbọ́ tẹlẹ̀mí o. Ẹ kalẹ̀ o.
2: Hello.
1: Ẹ kalẹ̀ sà.
2: Ẹ kalẹ̀
1: o. Orúkọ àmì tí ẹ ti ń pè wá yìí.
2: Àbẹ́jì ló ń sọ̀rọ̀ láti ìlú Ìpẹ̀sà.
1: Láti ìlú.
2: Ìlú Ìpẹ̀sà.
1: Ìpín ìṣàlẹ̀ ti ń pè wá. Ẹ kalẹ̀ o.
2: Ẹ kalẹ̀ sà.
1: Yes. Ṣé iṣẹ́ lowó àbí iṣẹ́ kọ́?
2: Iṣẹ́ lowó.
1: Iṣẹ́ lowó tẹ̀yàn bá múra sí.
2: Èyàn tí ọba ṣiṣẹ́ bá fẹ́ rówó tó fẹ́ jalè ni àwọn fẹ́ sògbó.
1: Àánú àwọn kan máa ń sọ pé ọ̀pẹ ọ̀ ilé tó ń ṣe àṣẹfẹ́ kú tí wàá lọ máa ru pọnpọ́n tí wàá lọ máa gbẹ́ tí wàá lọ máa gbẹ́ sókèwé tí wàá lọ máa kó.
2: Orí ìrìn lórí wa.
1: Ẹ̀bà.
2: Orí ìrìn lórí wa ẹni tó bá jókòó sójú kan tó jókòó sílé tó sì sílé kò lè rọ orí ìrìn kùrìrà láàánú.
1: Wọ́n sọ̀rọ̀ tọ́lọ́kadà kan lẹ́ẹ̀kan mo ní ẹnìkan náà ilẹ̀ ló ń ṣàṣàlẹ̀ṣàlẹ̀ ni tí à ń pè ní alálùyí ó ti ṣòro nípa mọ́tò ló ń lò lé níbà yìí.
2: Bó ti jẹ́ nìyẹn bàbá.
1: Ẹ ṣe púpọ̀ láti pin ṣá. Thank you sir. Ọ̀dà ẹjẹ́ tó ń ṣe báyìí lọ bẹ́ẹ̀.
3: Ìràwọ̀ tuntun tẹ́sí ń retí mo bọ̀. Ìmúna tó ní karó òun là á rí.
1: Òótọ́ ọ̀rọ̀ ni ẹ̀lú ẹ̀kalẹ̀ yìí o.
0: Ẹ̀kalẹ̀.
1: Ẹ̀kalẹ̀ sà.
0: Mr. Pọ́bílé ló ń sọ̀rọ̀.
1: Bàbá.
0: Kí ká mọ̀ sí Bàbá Kaduna.
1: Bàbá Kaduna bàbá nọmba wà. Bàbá Gbogbolé. Bàbá wa Apostle Captain Ojo. Tí máa ní kí n ṣe mọ́rin sà.
0: Mọ́rin.
1: Bàbá ẹ máa kú iṣẹ́ ẹ kú àgbáyé àdálẹ́ o.
0: Àmì.
1: Ẹ pẹ́ fún wa mi ò mọ̀ pé irú yáyìn máa gbọ́ ètò dàbí aago mọ́kànlá fẹ́ lọ lù yìí o.
0: Wọ́n máa ń gbọ́.
1: Ẹ mà ṣe ẹ ṣe ń gbogbo ìgbà.
0: Ẹ bá ti pè kó ń wọlé bó ṣàtò lórí ọ̀fẹ́ lálẹ́.
1: Bàbá ẹ ṣe Bàbá Kaduna mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni o.
0: Ẹ ṣe.
1: Àwọn ọmọ mi nǹkan ẹbọdì nǹkan o.
0: Láfíà la wà.
1: Ọ̀dà
0: mi. Nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé.
1: Ok.
0: Iṣẹ́ lowó. Torí pé àtẹ̀lẹ́wọ̀ ẹni kò kí n tẹ̀lé jẹ. Ṣùgbọ́n ẹni tó bá sọ pé iṣẹ́ kọ́ lowó. Wọ́n fi ń pe àṣàmọ̀ràn ni. Torí pé pé ẹ bá ní ẹjọ́ kọ́ tí a bá ń sọ̀rọ̀ jẹ̀bi àjẹ̀bi ó lè sọ fún oúnjẹ mi pẹ̀lú àlàyé. Ṣẹ́rí àṣàmọ̀tàn mi ni pé níbi tí alágbára ti ń ṣiṣẹ́ tó ń ṣe wàhálà. Àrọ tí ò lè dìde ó máa ń rí ṣe.
1: Ẹ bà.
0: Ṣé ó pín sí méjì? Iṣẹ́ lowó nọ́mbà nìyẹn. Tó o bá ṣiṣẹ́ báwo lọ ti fẹ́ lówó lọ́wọ́. Ṣùgbọ́n àṣàmọ̀ ti bí mi pé iṣẹ́ kọ lówó. Torí mọ̀ yìí pé dé àrò tí ò lè dìde ohun ní ṣe.
1: Ṣébi tí alágbára ti ṣiṣẹ́. Ilé ńlá.
0: So mo ṣe rí nìyẹn alágbà.
1: Bàbá ẹ ṣe púpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yìí.
0: Ẹ ṣe. Thank you.
1: Ẹ ṣe gan àgbọ̀n ní tán lórí ilẹ̀ o.
0: Àmì.
1: Ẹ jẹ́ kí n play orin tọ́pẹ́ àjà nítorí èmi lélẹ́yìí tí má ti wà lórí rédíò tí má ti ń gbé kọ́ àwọn èèyàn mi ò kì í fẹ́ máa play orin ẹ̀lú ẹ̀ka lẹ́yìn o. Ẹ̀lú ẹ̀ ti wà ń bẹ̀ àti gbé o. A ti gbé ẹ ti wà pẹ̀lú wa. Ẹ sọ̀rọ̀ ẹ̀ka lẹ́yìn o. Ẹ lò ẹ̀ka lẹ́. Orúkọ yàtọ̀ ti ń pè wá.
4: Ìfẹ́ lowó.
1: Kí ló orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá yìí? Ìbò la ni ẹ ti ń pè yín?
4: Olókèmé.
1: Olókèméjì. Nẹ́tíwọ́ọ̀kì yẹn ṣe dáadáa ká máa sọ nǹkan míì lálẹ́ tèmi. Ọ̀dà jẹ́ ká gbọ́ tẹlómi ẹ̀lú ẹ̀ka lẹ́yìn o. Ẹ̀lú ẹ̀yìn tí wàá ń bẹ̀rẹ̀ ti yín o.
4: Ẹ̀lú ẹ̀ka lẹ́mà.
1: Ẹ̀ka lẹ́mà.
4: Iṣẹ́ kọ́ lowó àlùbáríkà lójú.
1: alubari ehn kan ta fi mu wa ni pe
4: ah be ni o be yan ba sise ti o ba sa alubari ka ti o be olorun si ko le lowo a kan ma se sa ni olorun ma je asise ta ni sise la kan alubari ka loju
1: so leni to lo bi se to so pe ise yi to nse o ko ma lowo nbe ni tari pe to ba sa akoko kuna lo n gbadura.

0: sọ pé ajani ni abansedo tó ti gba abansedo nílé iṣẹ mẹrin ọtọọtọ ìpínlẹ ondo logo ìwà ogo titun ni new glory àti bá wọn sọ lórí rédíò yìí tí gbogbo àyàn ti kan sára sí wọn wọn mọ pé ogo ní fuji wà ní ìpínlẹ ondo yìí ó dára láti bẹ̀rẹ̀ nǹkan ọ̀dà ẹ jẹ́ kí a ṣe bẹ̀ ká gbé ìpè ẹni kó mọ̀ dà pé ẹ ló ẹ kalẹ̀ yìí o.
1: olóòtú
0: ẹ kalẹ̀ sá. ẹ ṣe púpọ̀ orúkọ àmì tí ẹ ti ń pè wá yìí.
1: ọtúnba láti ìlú ondo ló ń sọrọ ọtúnba fọlọ́runṣọ láti ìlú ondo.
0: ọtúnba fọlọ́runṣọ láti ìlú ondo.
1: bẹẹni.
0: mo mọ okay ọ̀la ẹ máa kéṣe ọtúnba ilé tí mo mọ ẹ jẹ́ kí n máa gbọ́rọ̀ yìí. iṣẹ́ lowó.
1: iṣẹ́ lowó lóòótọ́ ṣùgbọ́n àwọn àgbà gbígẹ́ bí màmá ẹ ṣe sọ wọ́n fi wá ṣàkíyèsí ni tí ò bá fẹ́ àlùbáríkà ọlọ́run bẹ̀ èèyàn bá ṣiṣẹ́ bí ọ̀la kò lè dowó.
0: Àwọn
1: àwọn bàbá wa tó ti ṣe ṣẹ́ṣẹ́ ṣáájú ẹ tó ṣeṣẹ́ tó là kàkàkàkà tí ò kọ́lé ẹni tí ò ṣiṣẹ́ tó a nílé adé ẹ̀kọ́lé a ní gbogbo ẹ̀.
0: Náà
1: ṣe sọ pé iṣẹ́ kọ́ lowó àlùbáríkà ọlọ́run ló jù.
0: Àlùbáríkà ọlọ́run ló jù.
1: Ṣùgbọ́n téèyàn bá ṣiṣẹ́ kò lè lówó.
0: Abẹ́ yín fẹ́ sọ pé kìràkìtà ò dọ́là pé ọlọ́run ní gbé.
1: Bẹ́ẹ̀ ni o ká ṣiṣẹ́ bí ẹrú òdà kan.
0: Ṣé kí n má tàn yín sà? Sẹ́rí iṣẹ́ bí ẹrú ẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣé ẹ sọ yìí eléyìí tó bá yín lára mú lè má bá mi lára mu o ṣé kí n má tàn yín? Ọmọ kan iṣẹ́ housemaid kó tún lè ṣe ló ń ṣe nílé àwọn kan. Wàláì gbogbo nǹkan tó ní pápátá lófin bá wọn ṣeṣẹ́ yẹn ó ṣeṣẹ́ yẹn bí ẹni máa kú. Àwọn yẹn sọ pé ibẹ̀ la kú sí kinní kan láṣẹ ìgbà tí àwọn yẹn tọ́lọ́run bàmí wá kẹ́wọ̀n tó ń lówó wọ́n á ní pé wọ́n ń lọ lóyìnbó ìjẹ́lẹ̀ bí gbogbo ilé àti mọ́tò àti gbogbo nǹkan tó ní nàìjíríà bíi wọ́n dẹ̀ wíìlì ẹ̀ fún ẹni lọ́yà wọ́n dẹ̀ sá yẹn wọ́n dẹ̀ gbé fọ́mọ kó máa gbé gbogbo ẹ lọ.
1: ọlọ́kọ fún bẹ́ẹ̀ ni olóòtú àwọn àgbà tá ń sọ fún wa látàrí alátijọ́ náà sọ pé kìtàkìtà ò dọ́là. Kìtàkìtà mi ò dọ́là. Ọlọ́run ló ń fún yàn lọ́ọ̀kì ní gbogbo kan láyé.
0: Ọ̀dà ẹ jẹ́ kọ́kọ́ máa gbàdúrà fún
1: mi. Mi ò kọ́rọ̀ yín sọnù pé o sọ pé kìtàkìtà ò dọ́là o. Kìtàkìtà mi máa ń dọ́là ńgbà míì. Bẹ̀rẹ̀ báwa ṣe kéré tó mo ṣe kéré tó ilé ayé yìí. Mo ti rẹ́ni tó ṣiṣẹ́ ẹni tí ò ṣiṣẹ́ tó ní ilé ayé yìí tó kọ́lé tó ṣe gbogbo ẹ̀.
0: Kábíyèsí Ọlọ́run àjẹbá àwọn kan wà báyìí.
1: Sọ ọ̀rọ̀ ilé ayé mísìlì lọ̀rọ̀ Ọlọ́run.
0: Bẹ́ẹ̀ni.
1: Gbogbo kan kò fi yé wa tán. Àrọ́ wà lọ́dún bí bàbá mi tí mo ń gbé yìí tó kọ́lé tó kọ́ gbogbo ẹ̀ tó rọ́mọ ní yunifásitì. Tí ò tọrọ báàrà tó jẹ́ pé oṣù mẹ́ta ló ṣe tí bàbá mi wọlé sùn. Ẹlẹ́sẹ̀ méjì tó ṣiṣẹ́ báǹkì ò kọ́lé.
0: Kábíyèsí Ọlọ́run Elédùmarè.
1: Lóò iṣẹ́ ọgbọ́n mísìlì ni bó ṣe gbé jẹ́ ẹgbà ọ̀tọ̀ọ̀tọ̀ ni lóòótọ́ kò dáa kọ́ ọmọkùnrin wà àbọ̀ ọmọbìnrin ká mà níṣẹ́ ká bọ̀ ṣeṣẹ́.
0: Ọ̀túnba láti
1: ìlú. Ṣùgbọ́n Ọlọ́run kọ́ lọ́ọ́ bá wa fàlùbáríkà sí ni kókó.
0: Àmì o ọ̀túnba láti ìlú Òǹdó ẹ ṣe púpọ̀ o.
1: Ọlọ́run sọ pé iṣẹ́ kọ́ lowó olóòtú ẹ kú ètò.
0: Ẹ ṣe púpọ̀.
2: Ẹ̀yìn
0: ẹ̀ka lẹ́yìn ẹ̀yìn ti já kúrò ńbẹ̀.

0: wí.
1: Gbogbo ẹ̀yàn ní Fuji ìpínlẹ̀ Ondo.
0: Àjàní máa wí tèmi.
1: Iléeṣẹ́ rédíò Glo FM ní kẹ́ máa bọ̀ kẹ́ máa fẹ́ kẹ́ wá fẹ́ bu yín hàn kán lè mọ̀ pé ẹ̀yin kọrin Fuji. Gbogbo ẹ̀yàn ní Fuji nìkan lè torí wà fún o. Ẹ̀yin tẹ́ bá fẹ́ lo ìpolówó ọjà yín lórí ètò yìí àyè ṣí sílẹ̀ o. Aago mẹ́sàn-án àbọ̀ sí aago mọ́kànlá gbèrò di wákàtí kan àti àbọ̀. Wọ́n ṣí sílẹ̀ fẹ́yìn gbogbo olólùfẹ́ yín olólùfẹ́ wa. Ẹ má jẹ́ kí ó réfò yín dáhùn mo sọ fún yín ní oṣù tó kọjá mo ní. Tá bá ṣe ní ọ̀sẹ̀ kìíní nínú oṣù yìí ìyẹn èní. Tá ṣe lọ́jọ́ mẹ́jọ ní tí mi ò rí ìpolówó ọjà sí pé ètò yìí kí má tàn yé mi gan-an ò ní wá mọ́ o. Ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Ọlá Olúwa Furniture tán darapọ̀ mọ́ wa. Àwọn wẹ́dà tó ti bá wa sọ̀rọ̀ àti ẹyin tí ẹ̀ ń ṣe grillà lọ́nà express ibẹ̀ tá ti jọ sọ̀rọ̀. Ẹ jẹ́ kí gbogbo ẹ̀jẹ̀ kó bọ́ sí o. Tí ìpolówó ọjà yín bá tó mẹ́rin márùn-ún ìdùnnú ló máa jẹ́ fún mi o. Màá lè kí àwọn iléeṣẹ́ gan wọ́n á lè kan sára pé èmi gan mú ìpolówó ọjà wá sí iléeṣẹ́ wọn. Torí èmi tẹ́ ń wò yí èmi ò gbowó lọ́wọ́ iléeṣẹ́ ìwọ̀n dẹ̀ gbowó lọ́wọ́ mi fún ètò tí mò ń ṣe yìí o. Ọ̀fẹ́ náà fún mi ní wákàtí tí mò ń lò. Ẹ̀yin oní Fuji wọn béèrè owó lọ́wọ́ yín wọn ní kẹ́ máa bọ̀ kẹ́ wá kọrin Fuji yín káwọn èèyàn mọ̀ yín kẹ́yìn dolókìkí bí. Quality dami ọmọ ńlá Fuji ó ti kọ́ ó ti wà lólè Cairo tó ti ń ṣe fàájì ẹ̀ ń bẹ̀. Oṣù tó ń bọ̀ yẹn wọn àti Pasuma wọn jọ máa kọrin papọ̀ ní Cairo ṣe rí pé ògo ti lọ síwájú nìyẹn. Tó wà ń bí tẹ́tọ́ pé wọn gbé yín sókè ṣé wọ́n á gbé yín lọ́dọ̀ yín wọ́n máa bọ̀ lórí rédíò ni. Ọmọ tó bá ṣípàlóbí ẹ̀ máa gbé òun ní iṣẹ́ lówó ẹ̀jẹ̀ múra síṣẹ́.

ọ̀pọ̀lọpọ̀ sọ pé wọn mọ nọ́mbà tèmi gangan tó jẹ́ fún ìpolówó ọjà fún mc lórí àríyá àbí ẹ̀yin onífújì tẹ́fẹ́ bá mi sọ̀rọ̀ 08060 88 83 99 08060 88 83 99 nọ́mbà tèmi wá ẹ̀ṣẹ̀ ṣo nìyẹn ẹ̀yìn ètò tábà parí ni ká máa pè mí sí 08060 88 83 99 nọ́mbà tó wọlé sọ́dọ̀ tèmi nìyẹn o.

0: kì í rásọ́wọ́.
1: Báwo ló ṣe ń dún lọ́dọ̀ ti yín rí? Ọ̀dà 08055511110 08055511110 nọ́mbà tẹ́ máa pè tó jáde sọ́dọ̀ òsì wa ń bí nìyẹn ọ̀dà pé nẹ́tíwọ́ọ̀kì yẹn ló ń lọ káàkiri lórí fóònù bẹ́ẹ̀. Fún yín nọ́mbà kan nọ́mbà mi ni ṣùgbọ́n tí máa ní kí n pè kejì ẹjẹ́ kí ìyẹn kó dúró bẹ́ẹ̀. Nọ́mbà ní kẹwàá pé nọ́mbà kejì pé tó bá pè kejì yẹn pé ó ṣe é ṣe kí òun náà lọ torí ọ̀dà nẹ́tíwọ́ọ̀kì ló jẹ́. Ọ̀dà 08125 86 82 80 08125 86 82 80 tó wá pè yẹn lọ náà àjẹ́ pé.

0: lódù ẹ̀ ń bẹ̀bẹ̀ lẹ́ ti máa gbọ́ tán ẹ̀ máa gbọ́ tán lórí iléeṣẹ́ rédíò ń bí.
1: ó
0: dá ṣe púpọ̀ lórí ètò ìlálẹ́ tèní nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n máa ń gbádùn orin pé onífújì kú lórí eléyìí wà fún ẹ̀jẹ̀ ká tó kà á síwájú ìkíleléyìí.
1: jẹ́

ká máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tá a jọ ṣiṣẹ́ pọ̀ lálẹ́ tì ní. Gbogbo ẹyin tẹ́ ẹ pè tó wọlé àti ẹyin tẹ́ ẹ pè tí ò wọlé ẹ ṣe púpọ̀ adúpẹ́ o. Ẹyin tọ́pẹ́ ẹ̀kọ́ máa ń gbọ́ ètò ni kò sílẹ̀ kí pípè wọlé kò kàn yín ti yín mo kí yín pé ẹ ṣe o. Ọ̀dà lórúkọ ẹni tó wà lẹ́nu ọ̀nà ìloro lọ́hùn-ún tá a máa sọ pé ọyá apá Bínkẹ Páàkì síbẹ̀ ni kẹgbà mú kí yín pẹ́ kalẹ̀ yìí o. Lórúkọ akéde ètò tó sì já mojú ẹ̀rọ fún talẹ́ ẹ̀ tèní. Ẹnjíníà Yusuf DJ Yusuf ẹ ṣe ẹ kú iṣẹ́ náà o. Ẹnjíníà Emma Emmanuel Oyebode ọmọ Sàlàkọ́ bàbá mo kí yín pẹ́ kalẹ̀ yìí o. Head of the program atọ́já olóòtú ètò yìí Mike Ọbáfẹ́mi Olúmikò ẹ ṣe ẹ kú iṣẹ́ náà. Lórúkọ màmá wa Mojísọ́lá Ọládélé ẹ ṣe púpọ̀ o a máa rí yín bá. Lórúkọ ọ̀gá àgbà pátápátá tó dá iléeṣẹ́ rédíò alálùbáríkà sílẹ̀ Dr. Ezekiel Akande bàbá mo kí yín pẹ́ kalẹ̀ yìí o. Ọjọ́ mẹ́jọ ńlá máa pàdé o tó bá lóhunkóhun tẹ́ fẹ́ bá mi sọ 0806088399 ẹnu yá mi lẹ́nu jù 0806088399 ọjọ́ mẹ́jọ ńlá máa pàdé o àní ìwà burú ò ní ṣẹlẹ̀ sí yín kò ní ṣẹlẹ̀ sí mi o àní gbá burú síra wọn ní pèmí ní pàjáwìrì tó ti yín wọn sì ní pèyín ní pàjáwìrì tó rí tèmi o. Ọjọ́ mẹ́jọ ńlá máa pàdé lórí ètò lágbo fújì bá mi kọ́lé Ayọ̀dẹ́lẹ́ lorúkọ tèmi jẹ́ ohun tí gbogbo àwọn olólùfẹ́ mi ń pè ní AY Session ire àtànà ọlọ́run kó máa bá a gbé ó dọjọ́ mẹ́jọ ó dàbọ̀.

0: jẹ́kí a gbàdúrà. Olúwa Ọlọ́run agbẹ́yìnga torí pé ẹ̀yin ni Ọlọ́run Olúwa gba ọpẹ́ wa. Alágbára Jakọ́bù Olúwa gba ẹ̀yìn wa. Ẹni mímọ́ ní Ísírẹ́lì Olúwa gba ọpẹ́ wa fún oore ọ̀fẹ́ ńlá tí ẹ fi fún wa tí a fi jáde ní.
1: Gbàbí má gbàbẹ̀, gbàbẹ̀ má gbàbí, ibì kan lèèyàn ó gbà táì débi àwọn rè. Ẹyà sọ wa kẹ́ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì Glo 99.1 FM. Ìjàpọ̀ Àkúrẹ́, onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje, oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba, ẹja àjọṣe, ẹja àjọṣe, ẹja àjọṣe.
2: Ìgbà ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó ṣùpá. Adé orí òkè òjò tẹyẹkẹyẹ. Glo 99.1 FM.
3: Oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ. Rédíò àwa ara wa
0: ni. Olúwa Ọlọ́run agbẹ́yìnga torí pé ẹ̀yin ni Ọlọ́run Olúwa gba ọpẹ́ wa. Alágbára Jakọ́bù Olúwa gba ẹ̀yìn wa. Ẹni mímọ́ ní Ísírẹ́lì Olúwa gba ọpẹ́ wa fún oore ọ̀fẹ́ ńlá tí ẹ fi fún wa tí a fi jáde ní ilé wa ní òwúrọ̀ yìí tí a sì tún padà wọ̀ ní àṣálẹ́. Bàbá mímọ́, ọmọ mímọ́, ẹ̀mí mímọ́, ẹ ṣe Olúwa gba ọpẹ́ wa. Ǹjẹ́ bí àwọn ènìyàn yín ti ń lọ láti dùbúlẹ̀ lójú orun wọn ní àṣálẹ́ yìí, Olúwa kó gbàdúrà fún yín. Ẹni mímọ́ Ísírẹ́lì kó súre fún yín. Áńgẹ́lì Olúwa kó máa ṣamọ̀nà yín. Kẹ́ sùn láyọ̀, lówùúrọ̀ ọ̀la kẹ́ jí láyọ̀. Lójú orun yín, Olúwa kó bá yín sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni kó rí, kólúwa kó sọ yín di aṣẹ́gun. Nígbà tó bá di òwúrọ̀ ọ̀la, nígbà tí ẹ bá jí àyè láti fi ọpẹ́ àti yìn fún Ọlọ́run kó ṣí sílẹ̀ fún yín, ní gbogbo ọ̀nà kẹ́ di aṣẹ́gun. Bẹ́ẹ̀ ló máa rí. Ògo ni fún orúkọ Ọlọ́run Jésù Kristi Olúwa wa. Àmì ní orúkọ Jésù.
4: A'ūdhu billāhi minash-shayṭāni r-rajīm. Bismillāhi r-raḥmāni r-raḥīm. Alhamdulillāhi rabbil 'ālamīn. Bi-ismika Allāhumma. Hamutun wa haya. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba tí ó tún fún wa ní àǹfààní tí ó ní kílẹ̀ ọ̀tún ṣùgbọ́n wa láyé nírọ̀rùn. Tí Ọlọ́run náà ní agbára tí ẹ ní ẹ̀yìn tí ẹ sì ní ògo. Òun ló fún wa láǹfààní láti lè di àkókò yìí. A dúpẹ́ fún Ọlọ́run ọba náà. Ọlọ́run kó dáhùn kó má ṣàì gba ọpẹ́ wa. A fẹ́ máa wọlé láti lọ sùn báyìí. Kálukú ti wà níbi tí ó ti sùn. Ọlọ́run dáàbò rẹ bò wá. Ọlọ́run mọ́sá ìfisọ́ rẹ̀ ṣọ́wà. Ọlọ́lá ìlàkà ìlọ́lọ́. Àbíọ́ nínú àánú rẹ̀ máa jẹ́ àtojú orun dójú ikú fisọ́ rẹ̀ ṣọ́wà. Nígbà tí a bá tún jí láàárọ̀ ọ̀la ká tó lè máa dúpẹ́ fún Ọlọ́run. Ọlọ́run mọ́sá ìjẹ́ kí a dúa gbogbo wa gbà. Allahumma arjina minna shaghati sayatini wa nasawati salatini wa inati baghina wa ma'anati taghina wa ma'adati adina. Wa udwan mu'adina wa gallabi galibina wala hawla wala quwwata illa billahi al-azim ajiru Allahu fi sharri shawa.